0: fọwọ́ olóró láti kọ gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ láti ní ìwé mímọ́ pẹ̀lú àṣẹ tó ń ti àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì àkókò ìgbédìde wòlíì peter bí ọ̀làdẹjọ glorious star iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yín sí wa lónìí lónìí.
1: ọwọ́ ìgbédìde fẹ́ kọ gbogbo ènìyàn kì í ṣe agbára.
0: ẹ̀yin ọmọ ọlọ́run ó yá nínú ìjọ christ.
2: ó gbọ́ mi lójúmọ́ ẹni bá lókun bí tó gbé báyìí ó máa kú ni o ẹ̀dá tó lóun ò ní jẹ́ kó débi ọlọ ara máa pa ẹ gbọ́n mi gbogbo ẹ̀yìn ènìyàn ẹ̀yìn àfonífojì ẹ̀yìn erékùsù ẹ̀yìn ọgbọ́n àti ìsàlẹ̀ ẹ̀yìn òkè àti ìhámọ́bi tí àwọn òkùnkùn farapamọ́ sí tí wọ́n ti kóra jọ pọ̀ tí wọ́n ti ń bá ọjà iná ṣáájú ọlọ́ọ̀jọ́ ọ̀tá iná olúwa jó ọ gbogbo tó jókòó lágbèrè méjì ọ̀run àtayé tán ń bá ọmọ rẹ̀ jà gbogbo tó jókòó lágbèrè méjì ọ̀run àtayé tán ń dojúkọ iṣẹ́ àti márèjì ẹ̀ ọ̀yà kan ṣòfò dànù mo wí ní orúkọ ọlọ́run ìsírẹ́lì àwọn tó jókòó sórí omi àwọn tó ń ṣe tiwọn lé oríta àwọn tó ń fi àgádágodo ba ògo ènìyàn jẹ́ àwọn tó jókòó sórí awọ àwọn tó ń fi kándù ba tèèyàn jẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n lana ravuadaha mo wí ní orúkọ ọlọ́run ìsírẹ́lì gbogbo ẹni tó fi gbólóhùn ba ìrìn àjò rẹ jẹ́ ẹni tó ṣépè fún iṣẹ́ rẹ tó dàrú tó ṣépè fún márèjì rẹ tó dàrú tó ṣépè fún ọmọ rẹ tí nǹkan dàrú fún ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kó gbẹ lára ẹ̀ ravuadaha libundaha kalizunda ẹ gbọ́ mọ̀mọ́ bí ọfà bá báyàn bẹ́ẹ̀ yóò bá mójútó ara rẹ̀ inú máa gbẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni ọfà tó dẹ̀ ń bẹ́ pọ̀ gan ṣùgbọ́n bí ayé bá fẹ́ dàyàn láàmú ọfà náà máa ta sí bí ayé bá fẹ́ gbọmọ lọ́wọ́ èèyàn ọfà náà máa ta sí bí ayé bá fẹ́ báyàn náà ọfà náà máa ta sí bí ayé bá fẹ́ sọlé ọ̀làdáwòrò ọfà náà máa ta sí ẹ̀yẹ wo márèjì tó dàrú yẹ ọfà ló wọ̀ bẹ̀ ilẹ̀ fi gbé àìmọye sí ń gún mọ̀dà ń gbọ̀n jáde tán náà tó mọ̀ pé wọ́n ṣàṣìṣe revoadaha mọ̀mọ́ ọfà tí ó bá tó bá ìwọ sí ń gún mọ̀dà yìí sà tó ọba mójútó ara rẹ tó sà ó lè bọ́ ọmọ o sà kó bá bá ọmọ ọ̀run rán mi sí ọ láàárọ̀ kùtùkùtù yìí pé bó ti ń jáde láàárọ̀ òní jáde sọwọ́ ikú ọmọ tó fi ilẹ̀ sílé òní gbókù ọmọ nílé bẹ́ẹ̀ ni gbogbo tó fi ṣẹṣẹ̀ rìn lónìí lórúkọ yìí kò ní dipó sí ẹ ọfà lolúwa ní kálé jáde lónìí lọ ra oyin kékeré bó bá nílé mú yá pàdé wájú jésù olúwa lọ́la mọ̀mọ́ ojú tí ń dùn ọ̀tọ̀ náwó náwó lé lórí tí ò lọ yìí mọ̀mọ́ ọfà ni o gbogbo romatism ara rẹ arúgbó ni arúgbó kọ o arúgbó kọ o even kọ máa ṣe wọn lé yín solution wà lọdọ ọlọrun o mọmọ sà bàbá tó ń gbọ́ mi in ti ń bẹ lára rẹ tó ra nọ́ọ̀sì tó ní kéde in bó ṣe máa ń ṣe léwálé wa nìyẹn tó fẹ́ kó ń ṣe wọn náà orí bó ṣe ṣe àwọn ẹ̀gbọ́n àti àwọn aṣíwájú rẹ tó fẹ́ kó ṣe wọn náà mọ̀mọ́ solution bẹ lọ́dọ̀ olódùmarè ẹnikẹ́ni ò ní solution lọ́wọ́ ju ọlọ́run lọ mọ̀mọ́ olúwa rán mi sí ọ bọ́mọ tí mugbó ti mu sìgá ẹ̀ ṣe mugbó tó mu sìgá ẹ̀ mọ̀mọ́ bàbá. Mama baba ofa lo ba o omo to mowe ti o mowe mo imo mo ofa lo ba o eje

0: 72 hours with God. Baluba Power Baba Drying 47 on my way on your Friday, May 29th, Saturday, May 30, and Sunday, May 31. I know you got your kid no more war. You lock my terrified on the 31 and you don't have been a bad way. Give 47 and it's your own road in my unit, but you can't kill your bay. Oh, yeah, we'll bring your young father. You can't run over war. If you go to football, when you're looking at a fair, you want a mambo. I want to take a gun and show no one. I know my one man.
1: Lóní ọjọ́ Thursday tuntun gbogbo ẹni tó ń gbóhùn lẹ́nu mi ayé òní dé ọmọ rẹ̀ gbogbo ohun tí a fi ṣe lásàrù
2: òun
1: ni wọ́n já dànù gbogbo èdè tá a fi dì ọ́ iná já dànù
3: lára
1: ẹ sọ pé ẹ̀jẹ̀ Jésù máa sàn lára mi ẹ pariwo ẹ̀jẹ̀ Jésù máa sàn lára mi lára ọmọ mi ẹ̀jẹ̀ Jésù máa sàn lára wa ẹ̀jẹ̀ Jésù lórí ọmọ mi máa sàn lára wa lára aya mi lára ọkọ mi ẹ̀jẹ̀ Jésù ó yá máa sàn mo gbàdúrà ẹ̀jẹ̀ Jésù kò máa sàn lára yẹn ẹ̀jẹ̀ Jésù ó yá kò máa sàn lára yẹn owó Ọlọ́run kò kàn yẹn àánú Ọlọ́run kò kàn yẹn má jẹ̀mọ́ Ọlọ́run kò kàn yẹn ìlérí ó sẹ́ o oṣù yìí ẹ̀rí ti ṣe ń bẹ̀ o ayé ò ní ṣe kàfé bẹ́ẹ̀ ló máa rí Jésù olúwa wa Matthew ó máa lágbára díẹ̀ lónìí kẹ́ni àwọn nǹkan tá a fẹ́ sọ àárọ̀ ńlá omi Friday gbogbo ènìyàn tó wà níjẹ̀bú òde tẹ́ ẹ bí ọmọ ẹ jèrè ọmọ o ìbànújẹ́ ò ní bá yẹn lórí àmọ́ yẹn ẹ ní rí dáàbò ẹ̀mí olúwa ni kí n wá dá òróró àánú sórí gbogbo àwọn ọmọ yín Matthew tọ́ba jẹ́ pàwọ́ àtẹ́tẹ́ ráwọn òbí tí a gbé àlọ́ bí adúlá ìbádá àjùbá ìlọ mama ẹ̀yin náà tètè kó fọ́tò àwọn ọmọ yín mama tá sílé yẹn torí ẹ̀ ni mo fẹ́ lo Friday àti Saturday láti dá òróró yẹn lé wọn lórí kí gbogbo wọn ká lọ ṣe rere kí gbogbo wọn ká lọ ráàánú gbà àtọmọ tiyín àtọmọ tèmi ká ráàánú gbà mo gbàdúà ọmọ yẹn máa ráàánú gbà o ọmọ yẹn máa ráàánú gbà o wọn mú ọmọ kan wá wọn ní gbòdó ọmọ wo ní gbòdó mo dá òróró lé lórí ìbá ọmọ tí wọn ní gbòdó n ló wá gbà kò kíní n ló ní ìdí yìí ọmọ tí wọn ní gbòdó lójú ẹsẹ òróró bọọlù ẹmí ọgbọn wọnú ẹ ẹmí ọgbọn máa wọnú ọmọ yín o ẹmí ìmòye máa wọnú ọmọ yín amen yóò dara fún yín ọmọ tèmi náà yóò dé sukuu dóni bàbá ọgbà mi ó gbòdó wálé ó ní kílódé ó ní sukuu tí a ẹsẹ ká lọ wọn àkọ àní gbogbo ilé dáadé ìjọ please kí ọmọ ní máa wọlé lórí ẹ wá èmi ní bàbá yín mò ń gbàdúrà fáwọn ẹlòmíì àdúrà wọn sí kíni Matthew nígbà ọmọ dé débà ló wà láàrín àwọn tí a lọ lóyìn bó àdúgbò ẹkọ ilẹkùn sí èmi náà gbàdúrà ọmọ tiẹ náà ayé rẹ máa dáa ní ọ̀la Friday àti ọjọ́ Saturday aago méje àárọ̀ ṣaago mẹ́wàá àbọ̀ mo ti lọ mo ti parí nìyẹn lórúkọ Jésù ẹ ò ráàánú gbà wọ ibi òní bá wa Matthew mo wà ń sọ láàárọ̀ yìí òní ní Thursday mo máa wà ní challenge gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ìbàdàn ẹ máa bọ̀ sí challenge ní Malete ní no more war ibẹ̀ ni kẹ́ wàá bá mi láàárọ̀ yìí aago méje ṣaago mẹ́wàá àbọ̀ náà láàfi ṣe Matthew ìwọ wo nǹkan sá mo fẹ́ sọ lónìí agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ta ni ẹ̀jẹ̀ Jésù mo gbàdúà ẹ̀jẹ̀ yẹn máa wọ̀ sàn ẹ̀jẹ̀ yẹn máa wọ ọmọ rẹ sàn ẹ̀jẹ̀ yẹn máa wọ̀ sàn ẹ̀pà yóò pé ẹ̀jẹ̀ Jésù máa ṣiṣẹ́ lára mi ẹ̀jẹ̀ Jésù máa ṣiṣẹ́ o lára ọmọ mi lára aya mi lára ọkọ mi ẹ̀jẹ̀ Jésù máa ṣiṣẹ́ o lára mi mo gbàdúà ẹ̀jẹ̀ Jésù á ṣiṣẹ́ lára mi Matthew lórí tí ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tí aláboyún bá lóyún tí ẹ̀jẹ̀ ọba ti dá sí ọmọ òní wáyé ìyá àtọmọ ọmọ jà ọmọ òní fẹ́ jáde ìyá òní kọ́ ọmọ jáde ọmọ sọ pé ibi tó ń wá yìí òun ti wà ókè ìyá ọwà máa gbin tori bi pe o fe ko mo jade omo na taku alu won lo omi o se jo ku abi be ko so ori ti ejo ba ti da si ko ti so mo igbo ba de se iya o gbe iya agbebi onu oko omo lese abi o fa ori e ma bota teje ba ti da si omi ni ra de ene kan shame agbara eje o ma wo salare igbo mo nkan meje ti eje yen le se number 1 revelation chapter 7 verse 14 eje yen oh my god o la fi dariji eje dariji ni iwo ba nka mo wi fun ope
2: wo yo le mo o si fun mi pe awon wonyi ati jade ninu ipanju nla o si fu aso won o si so won di fufu
1: mo so won di fufu
2: inu
1: eje odo agutan na that is revelation chapter 7 verse 14 so ri eje yen le fo ni du tutun o le so ni di mimo inu eje odo agutan eje yen o gbadua gbogbo ese re eje jesu o ya ko we danu wa elekeji o a le tu o sile nipa eje yen kolose 1 verse 13 kolose 1 verse 13 to 14 eje jesu yen a le fi so e di mimo iwo wo ka
2: en yo wa agbara okoko
1: yo
2: si si wa si bi ijoba eyan fi omo re ninu eni ti awa ni dande nipa eje re
1: a ni dande nipa kini o a ti de wa tele eje re lo da wa nibe eni to ngbo mi eje jesu tu o sile wa eleketa revelation chapter 12 verse 11 ale bori ogun ta nja nipa eje re boyo ndogo kan lowo emi fe so fun o eje jesu o le ran lowo lati bori ogun o gbadua o gbogbo ogun to nla koja o ma bori e o ma bori e revelation chapter 12 verse 11
2: o si sekun re nitori eje odo agutan ati nitori oro enu
1: martin elekerin ale gba wala ale save wa nipa eje jesu elekarun exodus chapter 12 verse 11 eje ya ma dabo buri eje ya ma se kini
3: buri
1: to ba kole iwo deje jesu to ba ra moto deje jesu onko to ba geti e da kini bo eje jesu wo ojo ti a lo si ilu wa ti mo so ninu moto lago kan oru ti moto bere si njona lorita lorita lu wa abi be ko tamo emi okun ko be dana so mi lorita moto tutun nde njona kila lu njo yen eje a ro mi mo ti ko gbogbo mi nle to na fe sise ti a fe se awa nda eje jesu

0: ọjọ́ ẹyẹ mi
1: ti ṣe ọjọ́bọ̀ Thursday, ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2026. Olúmide Ọlálérè Olúmaìtì lórúkọ tèmi. Adẹ̀kú òjò àná o. In fact, ẹ̀gbọ́n mi, oníṣẹ́ mi, ọ̀fíṣẹ́ mi kan wọ́n pè mí pé òjò rọ̀ lọ́wọ́lọ́wọ́ ní àárọ̀ àná. Ọlọ́run fà mí hàn, ó jẹ́rìí ara ẹ̀. Ṣé wá rí lénìí ojú ọjọ́ yóò máa ṣe kámi ni o? Ìtumọ̀ ni pé ìyàtọ̀ yóò bá ojú ọjọ́ kurukuru ò ní jẹ́ kí oòrùn gbádùn tààràtà. Ẹ máa rò wípé àbí òjò fẹ́ rọ̀ ni. Tí oòrùn bá rọ̀ díẹ̀ kurukuru yóò tún le sẹ́yìn. Àwa máa mú òtútù yẹ́. Ó dẹ̀ ṣeṣe kó fún òjò láàyè kó fún wúníwúní ni o. Ẹ̀ka ago méjìlá ọ̀sán kó tó lù. Àmọ́ kò kí n ṣe èyí tí yóò ṣan àgbàrá o. Bẹ́ẹ̀ ló ṣe máa ṣe ní àwọn apá ibì kan ní ìpínlẹ̀ Èkó tá a wà yìí, ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n nípínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ondo kò sí nǹkan tó jọ ìtọ̀sọ́ òòrùn ni yóò dẹ̀ pẹ́ jáde. Tó kò ní ju báyìí lọ tí pàdé mi ní ọ̀la lásìkò ìkan náà lágbọ́ Ọlọ́run. Títí ìgbà náà ojú ọjọ́ òní kó bá wa o. Olúmide Ọlálérè Olúmaìtì lórúkọ tèmi. Abiodun Fọláṣọ, thank you sir.

wípé bàbá délé egun lè là kọ kí kátó kò sàn ọjà bàbá wa légun ní ẹyin yèyé wa náà ló sàn ọjà àti kí yín o ẹ kú ojúmọ o ẹ káàbọ sórí ètò yín ètò wa ọrọ àgbà iléeṣẹ mtn nigeria àwọn ni wọn sọ nígbà òun ètò yìí wọn ní ká mọ ẹgbẹ bu omi ọgbẹ mu abdulrozak abdulgani mr gra.

0: sí rẹ ọba ọ̀run tó láyé tí rẹ ní ìfẹ́ òun agbára ọ̀pẹ́ ni mo wá ọba wímọ̀ yẹun gbọ́ pẹ́ mi ọba ọ̀gá ògò torí pé láàrin àwọn ẹlẹ́gàn àti ọ̀dá náà ni mò ń rìn ìwọ lọ jẹ́ kọ́ta borí ẹ̀mí mi ìwọ náà lọ jẹ́ pé o tún mi láǹfààní àti ọrẹ ọ̀fẹ́ láti dènì wò ṣe wá ní máa dúpẹ́ ọlọ́run ọba dúpẹ́ òun ọba tó ń tẹ̀wá síwájú lórí ètò kókó inú wo ìròyìn lónìí iléeṣẹ́ bond fm 92.9 tó wà nínú gbogbo gr níkẹjà lénìí tí í ṣe ọjọ́ ajẹ́wọ̀ thursday ọjọ́ keje ní oṣù karùn-ún ọdún 2026 àmọ́ ẹ̀yin ọlọ́run wa lógo ni o bàbá ológun tí ó máa gbogbo lọ tún jí ọlálẹ́kun lóko mi ẹ kú ojúmọ́ o.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó pọ̀ alálẹ́ àná pẹ̀lú bismillah ir-rahmani ir-rahim ó tún jí wa láàárọ̀ tó ní pẹ̀lú alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fún Ọlọ́run bàbá tó ń fòṣùpá ṣe wá sí fún ìràwọ̀ torí pé ọjọ́ òní jáde kó máa mú ìmọ́lẹ̀ lọ́wọ́ lágbo Ọlọ́run bàbá ìmọ́lẹ̀ ayé wa kò ní wọ́ọ̀kùn ìbànújẹ́ kí n bá owó oṣù kì í ta omi a ò ní fòṣì lò gbà ní lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 2026 a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó ń fi ọjọ́ borí ọjọ́ fún wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó ń fi àsìkò borí àsìkò a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó fi wákàtí borí wákàtí fún wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó ti jẹ́ ká ṣe pẹ̀kí ìrẹ̀kí lórí ètò kókó inú ìwé ìròyìn iléeṣẹ́ Bond FM 92.9 láàárọ̀ tòní Ganiat Bello Ashiru lórúkọ tèmi tí mo kí ń pé ẹ kú ojúmọ́.
0: Bẹ́ẹ̀ bí bá ń pààyàn ìdíbẹ́ ni pé a lè yọmọ lẹ́lẹ́ ní rí bẹ́ẹ̀ bàbá jẹun tó abẹ́yọ tó dàbẹ́ ni pé mi ò lè pani bẹ́ẹ̀ dàbá wà nù ilé ayé lòun ìjàgbọ́n dàbẹ́ ni pé ò ní bọ́ ń bẹ̀ àmọ́ tí ọlọ́run bá ń bá gbé ìtura dé àdàbẹ́ ń pọ́ńtàn kọlu tó wà nù ìjọ̀gbọ̀n rí bẹ́ẹ̀ dàbá yà gàn tó yà pàtà tọ́rọ́ mọ lẹ́yìn adìẹ tó tún kúrú sẹ́gun tí ń fọwọ́ sùn nìgiri gbẹ́ dàbẹ́ ni pé ó ń tàn ó ní mọ láyé àmọ́ ń gbọ́ ọlọ́run bá ń bá gbígbà níṣẹ́wá láṣẹ ìdùmọ̀rẹ́ ǹjẹ́ jẹ́wọ́ yìí pé alàgbà ìfádà tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ òṣèlú apc wọ́n ṣe rí àti kọ̀ǹkọ̀ àtàkèrè ẹgbẹ́ akérèdọ̀hún gbogbo wọn ṣe àti ndc o àti adc o nínú ọdọ́ kan náà ni wọ́n ń dọ̀rùn láti wọ́n kàn ń gbìyànjú àti máa kó gbogbo pé à ń kúrò ní ẹgbẹ́ òṣèlú apc lọ́dọ̀ kò lè túrò kankan lára ẹgbẹ́ òṣèlú apc.
1: wọ́n ní ìfẹ́ lọ lọ́rùn ẹ̀sìn ò gbọ́dọ̀ fàjà àti pé ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo sọ́tẹ̀ ńlẹ̀ sọkoto ọmọ àti ń sọ ní mẹ́ pé a lè yọ àwọn ẹlẹ́sìn kristi kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní kò jọ o.
0: ìṣẹ́ ló ṣẹ́gun orí igun pa òṣìtàwòrò ṣá ó sì làwọ̀ ọ̀rọ̀ lẹ́yìn ṣẹṣẹ́ ọdẹ ní sunkún kiri iṣẹ́ ń ṣe ọmọ nàìjíríà kódà àtúnṣe ọmọ nàìjíríà kàgiri báyìí ó ti wá sú wa pátápátá kódà àti jẹ àti mu ó ti di wàhálà ètò ààbò tó tún mẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ó tún wá wà lọ́rùn wa ìjọba kí lè ń ṣe àwọn àjẹgbẹ́ ìparapọ̀ nsc ni wọ́n ké gbàjarè báwọn láàárọ̀ yìí.
1: ìjọba àpapọ̀ ti sọ ní mọ̀ láàárọ̀ tó ní pé kò sí à ń padà sẹ́yìn o wọ́n ní ẹsẹ̀ epo ti lọ lórí ìrànwọ́ epo bẹntiró páwọn fẹ́ dá padà wọ́n ní àwọn ò lè dá padà ó ti lọ kò sí pé à ń padà sẹ́yìn lórí ẹ̀ o.
0: ilé ẹjọ́ ti pàṣẹ fún àwọn àjọ tó rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà tó ń pè ní nbc wọ́n ní èròǹgbà yín àti àgbékalẹ̀ ni pé àwọn tí wọ́n jẹ́ oníròyìn tí wọ́n bá so èròǹgbà wọn àbí èrò ọkàn wọn lórí nǹkan tí ó ń ṣẹlẹ̀ wípé ẹ sọ pé fi àjẹ wọn ni ẹ pàdé odò igbégún ọjọ́ tó bá gbégun lọ́ba lọ́ ṣàyẹ̀wò.
1: Wọ́n ní torí lébà tí ń fà parí ìṣúwọ̀n àlejò owó ilé tó lọ ni o lórí wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè South Africa tí wọ́n ń dẹ̀yẹ sí àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ míì ààrẹ wọn ti sọ̀rọ̀ láàárọ̀ tòní o ó ní gbogbo ẹ̀yìn olórí káàkiri ilẹ̀ adúláwọ̀ iná ẹ̀ tún lè yín ṣe káwọn ọmọ yín yé sá káàkiri àbí wá sá pamọ́ sórílẹ̀‐èdè South Africa mọ́.
0: ọmọlẹ́gbọ́n aṣòfin tó ń ṣojú ìpínlẹ̀ Edo tó sì jẹ́ gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ Edo alàgbà Adamson Seomole wọ́n níṣẹ́ rí ohun tí a ṣe tako orílẹ̀-èdè South Africa ni pé àwọn iléeṣẹ́ wọn tó ń bẹ ní Nàìjíríà ẹjẹ́ àti wọ́n pa ẹ̀ẹ́dá padà bí owó bá jẹ̀bù ní kọjá káti wọ́n pa torí pé àkànlé àlè lọ́wọ́ lẹ́yìn ọdí kẹ máa fìyà jẹ wọ́n kẹ máa rògbò ya àfọlẹ́ra máa wòye.
1: ọmọọba moshood káyọ̀dé akérò ló mọ̀ ti ṣèlérí fún àwọn olùgbé lagos island lẹ́ẹ̀kan sí pé ẹ fáwọn láàyè ṣe rí ètò mùdùmùdù ìjọba tiwantiwa yóò kálé kákó ní agbègbè lagos island táwọn fẹ́ lọ ṣojú fún.
0: jẹ́mọ̀ ẹ pé wọ́n ní bọ́gbọ́n bá tọ́nú àgbà sí wá ní ìdá ìbọn biribiri òkùnkùn birimubirimu ẹ̀dá tọmọ ṣe òkun wọn ni ẹsọ fún ọkọ máa dọṣù pa lọrọ orí níṣẹ náírìn òkùnkùn yọmọ èèyàn òkùnkùn yẹn wá nàìjíríà kí òkun bá lè bìyà ní ìpínlẹ̀ enugun jẹjẹmọ pé wọn ní èédú tí wọn ń pè ń tà kóòlù òun náà ni wọn fẹẹ máa pèsè iná fún wọn ní ìpínlẹ̀ wọn láti lo oṣù kejì ọdún yìí náà ni wọn bẹ̀rẹ̀ tó sì jẹ́ pé ó kéré tán agbára náà mọ̀nàmọ́ná oní 460 megawatts òun náà ni wọ́n máa rí ní ìpínlẹ̀ náà.
1: ìjọba àpapọ̀ ti kéde pé àfàrò lórí ká máa taari àwọ́ọ̀dù séèyàn pé honorary doctor wọn làwọn ò fẹ́ mọ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá láwọn ilé ẹ̀kọ́.
0: lónìí ni kò ní dọ̀la ẹjọ́ mọ́lá nẹ́sẹ̀ rúfẹ́ gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ kaduna yo tun foju bade o ile ejo re ga to kale si luka no so ni mo pe awon tesi waju lori ejo na leni
1: wahala to se laari egbo oselu PDP ko ma ti rodo lo mu mi nigbati alabuja ti ilu abuja bere si ni le ri pe gbogbo ile tabi le fo pamo to ba segbe leyin awon iko titura ki won ni ohun o ti pa ni
0: awon egbe kan ajosepo fun tesi waju oke ogun won ma ti kede o pe won a ti ra form fun doctor mu iwa gbadegesin lati lo ta kan gbe na egbe oselu APC gege bi en jo je gomina ni ipinle oyo
1: ijoba apapo tun ti bowo ilu o owo raguragu to nlo sibi atalerugba o di mewa billion naira je kini won fe fi se o won ba fe fi ko awon ile egbe fun awon akeko lawon ile eko kaakiri orilede wa Nigeria
0: ba ba fe ki ki ja pari ah gbọdọ tun ma fọ pọrin pọ gba eni ti a n ba ja mọ to ba pe looto la fe ki omi alaafia ki obosita eh orilede amerika ti n sọ nimo fun ajọsọkan agbaye e ba iran ni wo ato ba ye pe looto ni won fe alaafia bi won se n sọ faye gbọ oye ki won ma tun gbu ado loru awon ọkọ oju omi wa mọ eyi to n bẹ ni Strait of Hormuz e ba won wo o
1: njẹ ẹjẹ mọ ipẹ n to jẹ adari ẹgbẹ awakọ ọlọrun ta mọ sí rita lẹkọọ ọgbẹni shamsidin ajala kan sára ọmọ ti ń sọ rí mọ wọn ní digbí làwọn wà gẹgẹ bí adari ẹgbẹ rita lẹkọọ ẹnìkan kò lè yà wọn nípò.
0: Àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àwọn bọ́ síta àwọn ò fi ẹ̀hónú hàn o takò orílẹ̀-èdè South Africa pàápàá jùlọ àwọn iléeṣẹ́ tí wọ́n ní Nàìjíríà pé àwọn takò wọn kíni ìdí rẹ̀ wọ́n ní ìwàkuwà tí wọ́n hù sí àwọn àjòjì ní South Africa kò ṣe é wò níran afọ́jú tó ń lu ọmọ rẹ̀ láàrin ọjà.
1: Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti bọwọ́ lu alàgbàtẹ́gbè àti ẹnìkan ò láyé gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè tí alàgbàtẹ́gbè ọ̀nù ó sì jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná báyìí lórílẹ̀-èdè wa Nàìjíríà.
0: Wọ́n ní ẹni tí bá ń bẹ́yàwó ọ̀rẹ́ sọ̀rọ̀ ní yàrá kó sílẹ̀kùn sílẹ̀kùn léèwọ̀. Àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yẹ pé àwọn gan-an fẹ́ polongo ìbò fún wọn lọ́dún 2027 wọ́n ní àwọn nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ní kọ̀kọ̀ tí ọ̀pọ̀ yín ọmọ tó sì jẹ́ iṣẹ́ akin wọ́n láwọn máa lò ó gẹ́gẹ́ bí irinṣẹ́ láti ṣe ìpolongo pé ẹ wá wò ó ẹ̀yin tẹ bá lẹ́ẹ̀rí ẹ wá wo ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe.
1: Wọ́n ní omi làbù wẹ́ omi làbù mọ́ ẹnìkan kì í bomi ṣọ̀tá ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní fásitì Ìbàdàn mà sọ pé wọ́n fẹ̀hónú hàn ǹjẹ́ lórí kíni wọ́n ní àwọn ò lómi láwọn ilé ìgbé táwọn ń lò fún ilé ẹ̀kọ́ náà wọ́n ní fún ìdí èyí àwọn ò ní lọ sí yàrá ìkàwé.
0: Sẹ́ẹ̀rí wọwọ́ pàjẹ́ ṣe òkè jẹ́ àyà sílé jẹ́ àyà sókò àbàtà rẹ̀ gẹ̀ wọ́n máa dodò wọ́n máa dodò lóòótọ́ náà lọ jẹ́ pé ìtura lòjò máa mú wá ṣùgbọ́n ọgbà míì òjò a sì máa mẹ́mi lọ wọ́n ní àrùn.

0: With 20 essential vitamins, minerals, and nutrients, one Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Ìtẹ̀méjì omi òrùngbó lẹ́mọ̀nì tí ó dùkọ̀ àti iyọ̀.
2: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òrùngbó lẹ́mọ̀nì tí ó fọyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Out of airtime and you don't have money to top up?

0: okowoje
1: se iwa faramo aba ijoba apapo yi se faramo abe faramo abi se yin lero pe o nda bobo eto eto eko se ro pe o nda bobo
0: nkan ti o je bi oriyin ati ola eto eko ti nje ofin yi ti won se se se o le da bobo oju wo le fi wo laro yi
1: 0807970980440
0: ọpẹ ta tin soro nipa ise oshi ọpẹ ta tin kegbaja pe ise oshi bọ tasiko yi on lokoja be won ni owo ti won laye todun 2026 won ni ikan ni o won ni ebi ni pa awon eyan laye won to 2026 won lo le kinka won ni ya tin je awon eyan laye won to 2026 won ni ah awon o ti mo bi to fe yo bayi o awon lo soro yi awon ajegbe pa ko le wa nigeria no so di mo won ni koda omo nigeria inu wahala ohun ogun ogorun na bayi pelu eto raje to ye pe n denu kole won ni gbogbo bi won se pa pe eto raje nti so jigdi o tin dide won ni lara awon osise o ni nigeria yi won ni ko dide kan bi ti wu omo won te ba si gbagbe awon nsc ati awon mi to je oloko pa lori nigeria le pe won tin so di mo pe seri iya tin je omo nigeria lenu jo meta yi won ni ko si leyin oro nipa pe won yo kila ko joba ku lawo ni pe po betiro ati pe ijoba tin be lode yi bi pe won o fi be da be ni pe won ri ogun eto abo to mehe ko si vera won ri ogun re se tori pe kaka koso laya ya je iye lo gbogbo ma to bobirin te ye wa yin egbe ka gbe koso ni di eto abo ni se lo tun buru jojo si ewe e to wa je alakoso tori so ni pe to sina owo ati idapase eto raje te wo ye dele won so di mo wi pe e ba ke eyan ju ba lo se ri oro nipa pe ayo kila ko jo wa ku la pe ko e duro a le da pada te ba gbo o ti lo ko tun pada wa mo a le da pada bi ti wo mo won ni tori pe awon ns wa so ni pe iyo kila ko jo wa ku la pe ko e duro lo je ki gbe aye nira fọpọlọpọ eyan tori lo je ki epo won te ko ba si won bayi gbogbo nkan ni o lewo en to je are fun awon ns jo ya jero nnu fo iwo nkan to se pe lawon niroyin so ni mo pe ah ina ti wa o ti jode ori koko wala nbe ni oro osise pe gbogbo nkan to sele oro aje gba ori ose lo nbo si ebi npa awon ose ah ati lowo onje wala nitori de yi ki ijoba kan wa nkan se koda ori nta awon ose o koja be nti o wa ni nkan ti alagbo yedele so nipa pe boya ko si e ba keju be lo abi keju be lo pe subsidy o ti lo olokunde e ka to ah ko ye ah inu buruku lagba ni agbogbodo ni oro buruku lagba ye ko je pe alakoso eto ni o ma soro ba njade ani iya nje osise eni subsidy ti lo to pe subsidy na le da pada to je pe ara to awon ara ilu ibasan ke se emi ko lo so be o jo ya ja o to je are fun egbe lns lo so be la te ba na gbo iwe ore ni vanguard e ba run yi nbe
1: inu rere inu telegraph la re won ni ife lo olorun ese ogbodo faja e factory ile fo lawo nje ta lo soro edi mimo en to je sota ni le sokoto ni o alhaji muhammad saad abakar keta awon na ma soro edi mimo lori awon oroyin kan ti awon kan ti bere si ni gbe kaakiri bi professor orilede nigeria ti elesin muslimi nikan won ni rara won ni ko jo o won ni pe elesin kristi elesin muslimi ati awon elesin mi ni olorun dasile fun ife ara re ti won si si olorun to ni kaluku si ni ba ti e lo won ni bawo lawon se wa fe so orilede nigeria di elesin kan won so ni mo pe se ri gbogbo wahala to n sele ni ipinle benue ipinle plateau won ni opolopo awon elesin kristi ye pe won po ni agbegbe yi won ni ko wa po wa po wa ko si nkan to wa fe jẹ́ àǹfààní fún àwọn mùsùlùmí láti pọ́ bẹ̀rẹ̀ sí ní lé àwọn ẹlẹ́sìn kristi wọ́n ní àtẹ́lẹ́sìn mùsùlùmí àtẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ní gbogbo àwọn tíjọ́ ń ṣiṣẹ́ pọ̀ láti ọjọ́ tó ti pẹ́ wọ́n ní nǹkan táwọn gbọ́dọ̀ ṣe ní báyìí pé káwọn ọjọ́ fọwọ́sowọ́pọ̀ ṣe rí àwọn àfẹ̀míṣòfò tó ń da orílẹ̀-èdè wa nàìjíríà láàmú kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ láti lè wọ̀ pa ọ́ gẹ́gẹ́ bí sọ̀tánilẹ̀ sokoto bọ́ ṣe ń sọ dímọ̀ lórí ètò ààbò tó mẹ́ẹ̀ lókè ọ̀yà wọ́n ní àwọn òròyìn kan táwọn kan náà ń gbé káàkiri wípé àwọn táwọn wà ní òkè ọ̀yà pàápàá jùlọ àwọn táwọn jẹ́ mùsùlùmí tó wà ń bẹ̀ àwọn fẹ́ sọ gbogbo àwọn ìpínlẹ̀ ìbílẹ̀ tó wà lókè ọ̀yà àwọn fẹ́ sọ ti di mùsùlùmí nìkan wọ́n ní irọ́ funfun báláwo ni o wọ́n ní pé àtẹ́lẹ́sì kristi àtẹ́lẹ́sì mùsùlùmí àwọn ti jọ ń gbé pọ̀ pẹ̀lú àlàáfíà láti ọdún tó ti pẹ́ nínú ìwé ìròyìn new telegraph sultan ilẹ̀ sokoto alhaji muhammad saad abubakar kẹsà ni wọ́n fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ láàárọ̀ yìí
0: oko inú ìwé ìròyìn tẹ síwájú inú ìwé ìròyìn vangard náà mo ṣì wà láàárọ̀ yìí wọ́n ní tó bá dojú ṣíṣe ìgbọ̀nsẹ̀ ìfòrọ̀ ní láti là dandan ni tó bá dàbí ẹni pé bóyá àwọn èèyàn kan sọ pé àwọn òrìṣẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ní láìpẹ́ láì jìnà ẹ máa rí nǹkan tí àwọn máa ṣe àwọn olóńsọ̀rọ̀ yìí dìmọ̀ wọ́n ní bí àwọn tí wọ́n jẹ́ àjọ elétò ìdìbò nàìjíríà ìyẹn inec bó jẹ́ pé wọ́n fẹ́ fún fèrè báyìí pé ìpolongo yóò bẹ̀rẹ̀ láti ri pé àwọn tó fẹ́ díje du ipò ní ọdún 2027 kan máa pèlè ara wọn àwọn tí wọ́n jẹ́ ikọ̀ aṣojú bọ́lá ahmed tinubu wọ́n fẹ́ polongo fún wọn wọ́n ní ọ̀pọ̀ ọgbà àwọn kan sọ̀rọ̀ tó yẹ pé wọ́n sọ nímọ̀ pé àwọn òrìṣẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n lọ́wọ́ ti wá hàn kedere báyìí pé bá sọ̀rọ̀ ọ̀rọ̀ padà sọ́ra rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé a bá dákẹ́ gan ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ tí ó mọ̀ wọ́n máa ṣe wọ́n máa tẹ̀síwájú láti máa bu ẹnu àtẹ lu ààrẹ ṣùgbọ́n a padà ṣe àfihàn o ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan táwọn èèyàn máa jẹ́ kí wọ́n mọ̀ lára àwọn iṣẹ́ takuntakun tó yẹ pé ààrẹ bọ́lá ahmed tinubu yẹ pé wọ́n ṣe wọ́n ní ìrètí ìsọdọ̀tun ilé tó yẹ pé àwọn gbé kalẹ̀ wọ́n láwọn kan bẹ tí wọ́n pè ní àwọn aṣojú ìrètí ìsọdọ̀tun wọ́n ní gbogbo ọpátá tó yẹ pé wọ́n gbaradì báyìí láti jẹ́ kí ọmọ nàìjíríà mọ àwọn nǹkan tó yẹ pé ààrẹ bọ́lá ahmed tinubu ṣe pé àwọn nígbà tí wọ́n bá ti wá gbọ́ tí wọ́n sì rí àwọn nǹkan tí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe wọ́n ṣẹ̀ wáá dájọ́ fúnra wọn báyà ń ṣe ló yẹ ká tún tẹ̀síwájú pọ̀ ní ààrẹ àbí kò yẹ ká tẹ̀síwájú pẹ̀lú wọn wọn gbogbo ọ̀nà mọ̀ mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ wọ́n ṣùgbọ́n àwọn sì ti kó bẹ̀ àwọn tilẹ̀kùn bẹ̀ náà ṣùgbọ́n láìpẹ́ láì jìnà nígbà tí wọ́n bá ti ta wá nídìí kan pé ó yá ẹ bẹ̀rẹ̀ polongo ohun tó pọ̀lọpọ̀ yín ò mọ̀ láwọn nǹkan tí ààrẹ ṣe ẹ máa wá mọ̀ ẹ wà á mọ̀ bóyá ààrẹ yẹ lóye àbí ààrẹ ò yẹ lóye ẹ lọ kọ ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ẹ bá ròyìn ń bẹ̀.
1: kókó onírúurú ìròyìn tẹ̀síwájú láàárọ̀ inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ ìwọ́n ní tó nílé bá ti fà parí iṣu àlejò òwe létí tó lọ lórí wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè south africa táwọn ọmọ orílẹ̀‐èdè south africa tí wọ́n dé yẹn sí àwọn orílẹ̀‐èdè nàìjíríà àwọn orílẹ̀‐èdè mozambique àti àwọn orílẹ̀‐èdè ghana tí wọ́n ní ẹ máa lọ sílé yín àfẹ́ yín nílùú wa mọ́ o ǹjẹ́ jẹ́ mọ̀ pé ààrẹ wọn náà máa ti sọ̀rọ̀ láàárọ̀ tó ní ìyẹn Cyril Ramaphosa nígbà tó ń sọ di mímọ̀ ó ní òun rọ gbogbo àwọn olórí orílẹ̀‐èdè adúláwọ̀ pátápátá wọ́n ní ẹ tọ́jú ìlú yín o ẹ tún lé yín ṣe o kí àwọn ọmọ ilẹ̀ yín sá wá sí orílẹ̀‐èdè south africa mọ́ o bí ààrẹ wọn náà ṣe tún sọ̀rọ̀ láàárọ̀ tó ní nìyẹn dájúdájú ààrẹ kí wọn lẹ́yìn lórí àwọn ètò tí wọ́n ṣe ni o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ tó wà lórílẹ̀‐èdè south africa tó yẹ pé ọ̀nà tí kò bófin mu ni wọ́n fi dọ́gbọ́n rápálá wọ orílẹ̀‐èdè south africa wọ́n ní báyìí àwọn ń ra àwọn olórí ilẹ̀ adúláwọ̀ tílu eyín bá da àwọn ọmọ yìí ò ní máa sá káàkiri wá sí orílẹ̀‐èdè south africa láti wọ́n máa jẹ gàba lé àwọn ọmọ àwọn olórí ní báyìí wọ́n rọ gbọ́ àwọn ilẹ̀ adúláwọ̀ àwọn olórí wọn wọ́n ní tẹ bá ti túlù yín ṣe kò sí pé èèyàn kan fẹ́ lé yín ní àwọn ìlú tó yẹ pé àwọn ọmọ ilẹ̀ yín bá wà wọ́n ní fìdí èyí àwọn ọ̀rọ̀ yín ni o ẹ̀yin náà tún lè yín ṣe ẹ̀yin náà tún lè yín ṣe kó lè jẹ́ àǹfààní fún àwọn ọmọ ìlú yín kán yé máa sá káàkiri àwọn ibi tí ò yẹ kí wọ́n lọ mọ́ inú ìwé ìròyìn new telegraph ní ààrẹ orílẹ̀-èdè south africa Cyril Ramaphosa ti ń sọ di mímọ̀ láàárọ̀
0: yìí. ohun tó bá jọra ńlá fúnra ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ kóòdù gbìyà sí ìpè ìpàjọ pọ́ sí ẹ̀lẹ́ adébẹ́gbẹ́jọmí alába àwọn olùrọ̀ ní ipa olóyè south africa ilé ìtọ́ gbà lọ lèmi náà gbìyànjú àti ẹ lẹ́yìn lọ láàárọ̀ yìí o àwọn ọmọ àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ olùwà nàìjíríà tó ń pè national association of nigerian students nans ẹkùn ti ìwọ ọrùn gúúsọ nàìjíríà ẹka dí tó pè sọ dí lánàá òde wọn máa ń sọ ẹni mọ hèé wọn ní ẹni bá pokun yín máa lógun ni o ẹni bá pọtẹ yín máa ní ẹkan fojú náà tẹni bá fọ gbọdọgbọdọ yín máa ka ojú ààyè ẹ fún ni o ẹni tẹ bá mojú àwọn south africa ẹ sọ fún wọn o torí pé south africa tẹ wọ wọn ní àwọn okòwò nàìjíríà wọn ní tí wọn bá sinmi ìkọlù tí wọn kọ lu àwọn tí wọn jẹ ọmọ adúlá pápá jùlọ wọn ní àwọn tí wọn jẹ ọmọ nàìjíríà wọn ní àwọn okòwò tí àwọn south africa tí wọn ní nàìjíríà wọn láwọn ọba àjẹ o wọn ní eléyìí jẹyọ nígbà tí ẹn tó jẹ ààrẹ orílẹ̀-èdè náà Cyril Ramaphosa tó ń sọ nímọ̀ pé ṣe rí ìkọlù eléyìí tí wọn ló ń ṣẹlẹ̀ sí àwọn tí wọn jẹ àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ míì wípé tẹ bá wo ìkọlù yìí pé kò ń ṣe south africa ló ń kọlu àwọn èèyàn o pé àwọn ọmọ akọ ló ń kọlu àwọn èèyàn o ó ní nítorí ìdí èyí pé ẹ tún nù wípé báyà ẹ máa dẹ sí ọmọ south africa níbi tó wà torí pé ìkọlù kì í ṣe àwọn ọmọ south africa gangan ló ṣe ṣùgbọ́n wọ́n ní àwọn ẹ̀rí wà o àwọn àwòrán wà àwọn ìṣọwọ́sọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe ṣe gan ó mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ south africa ló ń kọlu àwọn èèyàn ṣùgbọ́n ààrẹ wọn sọ nímọ̀ pé kì í ṣe àwọn south africa ló ń kọlu àwọn ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀ nàìjíríà ń sọ nímọ̀ wípé àwọn náà ó gbìyànjú àti jáde kẹlẹ̀ mọ̀ wípé bá a ti ní pere ti bi na la ni ti bi tori de yi e ma ro ko ba ye nikan le mo eh e ti sara ba gbo se fun awon eyan awon lo se papa julo awon le ise ite ni Nigeria won ni awon baba je o awon si bale o bale o je pelu e no go iwe re yin Vanguard la ro e ba run yi nbe
1: inu iwe re Nigeria Tribune la ro inu iwe re New Telegraph la ro iwe ro yin mejeji lo gbe ro ti mo fe fete ba nje je mo pe won ni ko si ran akokan ti kin ni le lori ijoba apapo ti bo walu o owo ragurogun to lo si bi ota lerugba o di mewa billion naira nje kini won fe fi se en to je alakoso fun eto eko lolede wa Nigeria lagba tu je alausa won ni lanu ode yi are bola metinubu won ti bo wa lowo ragurogun lati fi ko awon ile igbe fun awon akeko kaakiri awon university to wa jake jade orilede wa Nigeria oro ilalewu ni bi ishede eto kan eto eku won se ni abi ajo to ni se eto eko lolede wa Nigeria won ni gbogbo awon ile ti won fe fi lele yi won ni awon university to wa lolede wa Nigeria awon ile eko poli ati awon college of education ni won fe gbe awon leika ki awon akeko le lanfani ati nile to ba tin lo si yara ikeko oni awon ibusu to lo si bi 1500 ni won pese fun onikaluku ile ohun lojina ati fun awon akeko lanfani lati pe to ba wa nle eko won o rile ti won ma gbe yato si won lo ma gba le nita inu rere ni telegraph iroyin won be nbe laaro yi
2: band fm

0: ìwé ìròyìn the nation láàárọ̀ yìí ẹ̀ka progressive congress apc ogun ẹ̀fọ́rí wọ́n ní ọdún àtọmọ atán gbogbo pátá wọn máa ń forí fọlọkùnrin olókun náà bó ti gbé ẹgbẹ́ òṣèlú kó pọ̀ léyìí tó kí àwọn kan máa wá ìsọpá òun ya kúrò nínú apc lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti kọ̀ǹkọ̀ àtàkè ẹgbẹ́ akérèdọ̀ náà ni wọ́n ṣe wọ́n padà wá forí balẹ̀ fọlọkùn torí pé olókun náà làgbà omi ẹ̀ ń tọ́jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú apc alàgbà professor Nene Tanwe Iwa and also Imo Lanode won ni koda akotunu kankan ara egbe oselu APC o ti fi nkan mo se ni awon kuro egbe oselu APC lo da gbo won egbe oselu National Congress NDC Lanode won ni egbe oselu to se ijoba lowo yi to je egbe oselu to epo na lo labi la kajulo lo le de wa Nigeria won wa fi pe se ri NDC o ati African Democratic Congress o bi pe gbogbo won pata inu odo kan na ni won ti mu mi bi pe won ti lo ton bo kon kon po idan loju ari kan na fun ara won na lo je ko won ko sa yi pe wo kuro loju kan na wo si le kuro loju kan na agbara gbagbo na won tun pada wa ola fun egbe oselu APC ni ibitada so re mo larode nbi ipade o waye ni olure ile egbe na ele ti won ni ibi to je ko won tin se o si awon form ti awon eyan ti gba ta to je pe won ti ko form to gba lati fi ara won sipo won ni won ko wa larode awon igbo ma se ju na egbe oselu APC wa ni awon bo owo lu o bi pe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kẹ́pẹ́ ni wọ́n ṣe kọ́ máa bá ìṣèjọba lọ. Ẹ̀rọ gbé ìwé ìròyìn nation láàárọ̀ yìí ẹ gbà bẹ́ẹ̀.
1: Bàṣẹ tẹ̀síwájú láàárọ̀ lórí ètò kókó inú ìwé ìròyìn jẹ́jẹ́ mẹ́ pé àwọn sọ́dọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ awakọ̀ olóòdù pàápàá jùlọ Road Transport Employees Association of Nigeria RITAN Lẹ́kọ̀ọ́ pé kí wọ́n kọ́ sí ikú o tí ròyìn ẹlẹ́jẹ̀ tí kò rí tètè wálẹ̀ pé wọ́n ti yọ alága ẹgbẹ́ róòdù ìyẹn Ọ̀gbẹ́ni Shamsuddin Àjàlá kan sára nípò wọ́n ní irọ́ funfun báláwú ni o wọ́n ní kò sí nǹkan tó jọ o gẹ́gẹ́ bí alága àwọn kan ṣe ń fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ ìyẹn Ọ̀gbẹ́ni Shamsuddin Àjàlá kan sára wọ́n ní ìròyìn òfegèrò inú mú ìṣàkàtú ni o pé digbí làwọn ṣì wà gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ róòdù ìyẹn ẹgbẹ́ RITAN Lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ìjẹyọ níbi ìpàdé kan tó wáyé tí àwọn ètò ẹ̀sìn ẹgbẹ́ róòdù tí wọ́n ṣe nílùú Àkẹ́sàn òní wọ́n ti sọ di mímọ̀ ẹni tó jẹ́ adarí ìpàdé ọ̀hún ó ní adarí wọn láti ẹkùn Southwest barrister Samuel Agbede tó sì sọ di mímọ̀ pé ṣe rí àwọn tí àwọn róòdù ti ẹkùn Southwest àwọn òtẹ̀lé ìṣèjọba Mala Musa Muhammed mọ́ o adarí àwọn láti ìlú Abuja wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìpínlẹ̀ Èkó àwọn ti sọ fún mi lórí ọ̀rọ̀ náà tí àwọn sì ti wá ọ̀rọ̀ kan fi ṣàdá lórí pé kí àlàáfíà ìjọba pàápàá jùlọ lẹgbẹ́ awakọ̀ rí sí àjákèjádò ìpínlẹ̀ Èkó bákan náà ni wọ́n sọ di wọ́n ti ń tẹ̀síwájú lórí ìwádìí àwọn tó fẹ́ máa dá wàhálà sílẹ̀ láàárẹ̀ bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé àwọn tún ti ṣe ìsọfúnni fún àjọ tó ìgbanisíṣẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ tí wọ́n sì ń wòye lórí ọ̀rọ̀ náà nínú rẹ̀ ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ Southwest yẹn kọ́mé tiwa la gbàdé àwọn náà jẹ́ kó di mímọ̀ pé ṣọ́kan làwọn wà lẹ́gbẹ́ róòdù Lẹ́kọ̀ọ́ àti ní agbègbè Southwest wọ́n ní ìṣọ̀kan wà ńbẹ̀ àlàáfíà wà ńbẹ̀ àwọn ò sì fọwọ́ sí kí wọ́n yọ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ róòdù Lẹ́kọ̀ọ́ àwọn ò fọwọ́ kí wọ́n yọ wọ́n kúrò nípò

Nigeria.

0: ó dá fún gbogbo kúlékulé. Àwọn èròjà tó dá ni wọ́n fi pò pọ̀ industrial paint, decorative paint, special coatings lóríṣiríṣi àwọ̀ ló wà. Kilometer 2 Àjẹgúnlẹ̀ Road, Prestige Bus Stop, Àtọ̀yọ̀tà. Ẹni kẹ́ ẹ lọ tààrà tàbí bá fẹ́ ra ọ̀dà tàbí tẹ fẹ́ jẹ́ ojúlówó alágbàtà Prestige Paint.
1: 0025625333
0: Prestige Paint, ọ̀bànìyàn láàrin àwọn ọ̀dà.
2: Dákẹ́wò yé ṣe yé bíye, òótọ́ ṣe ń nábí owó, ọmọlúàbí ló nínú re, àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já, ìbéèrè ń fàdàmú, ìgbọ́nrẹ̀ ń dáàbò bo ni, ẹ̀mejì ni ó gbàwòsàn, ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá, ó léwu láti tì gbọ̀ngbọ̀n, ohun tí ṣẹ̀dá fààyè gbà, ayé ń yí bí ṣẹ̀dá ti gbé kalẹ̀. Ẹkùn ń pariwo ara ẹ o, ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde, ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ jẹ jáde pẹ̀lú yóyó bitters. Ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye, sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ. Àbí àkàrà wọn pa ló kápá ẹ̀kọ́ gìrì, yóyó bitters wà lólómi, jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè. Yóyó bitters, ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
3: Assalamu alaikum. Àwọn kọ́mítí, àwọn jàmá àti àwọn àgbààgbà mùsùlùmí ìlú Ìjíọ́mẹ́sọ̀ ń pe gbogbo èèyàn síbi ayẹyẹ wíwí láwà ní Chief Imam ìlú Ìjíọ́mẹ́sọ̀ fún lè mọ̀mọ̀ wà tuntun Alfa Abilé Aminu Badiru ilé ìjagun Ìjíọ́mẹ́sọ̀ lọ́jọ́ Saturday 9th May 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní pápá ìṣeré Asarudin tìlú Ìjíọ́mẹ́sọ̀. Lábẹ́ kábíyèsí ọba wa Mudashiru Ọláwálé Oyèwọ̀bí di amúni of Ìjíọ́mẹ́sọ̀. Fọ̀dílẹ̀ Sheik Ahmed Aminu Layari kọ́ṣe rere Faharu Ulamai Okewi General, Ààrẹ Mùsùlùmí Iwájúwà Local Government, àti Sheik Hassan Hussein, bàbá àdínì ìlú Ìjíọ́mẹ́sọ̀. Lára àwọn ìkànlú tí ó wà níkàlẹ̀ ni alága ìjọba ìbílẹ̀ Iwájúwà Honorable Muritala Abiodun Oyewumi àti alága gbogbo àwọn ìmáàmù níwájúwà Aima, tí wọ́n jẹ́ Chief Imam ìlú Ìwérelé Sheik Najimuddin Badruddin Amubiyaya. Fọ̀dílẹ̀ Sheik Ahmed Aminu Layari kọ́ṣe rere Faharu Ulamai Okewi General, Ààrẹ Mùsùlùmí Iwájúwà Local Government, ló ṣe onígbọ̀wọ́ ìkéde yìí.
4: Básìkò bá tó tó fẹ́ ra ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀, àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tàbí èyí tí ń ṣe ti ìdárayá, ilé ìtajà Bay Lord Limited wà fún ọ láti yàn láàyò. Èyíkéyìí fóònù bíi Samsung, Infinix, Itel, Oppo, Huawei, Technophones àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ló tún láǹfààní àti ra router MTN 5G pẹ̀lú 4G, router Airtel 5G and 4G pẹ̀lú Wi-Fi lówó tí ò gani lára. Educational tab, laptops, Bluetooth speaker, DSTV, GoTV, àwọn gadget ọlọ́kọ̀ òjọ̀kan, ilé ìtajà Bay Lord Limited ni wọ́n wà. Ẹni sanwó díẹ̀ díẹ̀. 2 Ìjẹ́gun Road, Ìkọ̀tún Roundabout, Ìkọ̀tún Lagos ni Bay Lord kalẹ̀ sí 08032037218, WhatsApp number 08098043099, Instagram àti Facebook Bay Lord wà ń bẹ̀. A shop online Bay Lord Limited, bringing phone and phone as street to your doorstep.
2: Dákẹ́wò yé ṣe yé bíye, òótọ́ ṣe ń nábí owó, ọmọlúàbí ló nínú re, àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já, ìbéèrè ń fàdàmú, ìgbọ́nrẹ̀ ń dáàbò bo ni, ẹ̀mejì ni ó gbàwòsàn, ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá, ó léwu láti tì gbọ̀ngbọ̀n, ohun tí ṣẹ̀dá fààyè gbà, ayé ń yí bí ṣẹ̀dá ti gbé kalẹ̀. Ẹkùn ń pariwo ara ẹ o, ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde, ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ jẹ jáde pẹ̀lú yóyó bitters. Ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye, sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ. Àbí àkàrà wọn pa ló kápá ẹ̀kọ́ gìrì, yóyó bitters wà lólómi, jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè. Yóyó bitters, ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.

0: nígbà ni o.
1: Ìyá ò nígbà láti àjá àbí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ jẹ́ káwọ̀ bọ́yá ẹgbà ìbéèrè yìí o, bọ́yá ò sì nígbà. Torí ẹ̀ ń lẹ́pẹ̀rẹ́ ní ìyá ò nígbà o. Ifá pàṣẹ ọ̀gbọ̀rọ̀ tí ó fi kẹnu ọ̀tá dà sí. Ọ̀rọ̀ mi

0: nígbà ni o.
1: Ìyá ò nígbà láti àjá àbí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ jẹ́ káwọ̀ bọ́yá ẹgbà ìbéèrè yìí o, bọ́yá ò sì nígbà. Torí ẹ̀ ń lẹ́pẹ̀rẹ́ ní ìyá ò nígbà o. Ifá pàṣọ ọ̀gbọ̀rọ̀ tí ó fi kẹnu ọ̀tá dà sí. Ọ̀rọ̀ mi la.
2: Ó ń fún wa lóúnjẹ tó gbádùn. Tasty Q Chicken Flavour. Ó wà lọ́lọ́gọ́rùn-ún gíráàmù, ọlọ́gọ́rùn-ún mẹ́rin gíráàmù, àti ọlọ́gọ́rùn-ún mẹ́fà gíráàmù. Ó tún wà níyẹ̀ fún.
3: True strength. What defines it? The brilliance of a player. Or when a team comes together to win. A solo beat. Or the rhythm of many. The flair of one dancer. Or the art of a troupe. One distinct voice. Or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
4: Tayo, ṣó rí pé health center àdúgbò wa ti yí padà ni.
5: Yí padà kọ, yí padà ni. Nígbà tí mo débẹ̀ kẹ́yìn, ṣé ni wọ́n ní kò sí ìbùsùn fún aláìsàn, kódà wọn ò ní oògùn.
4: Kò rí bẹ́ẹ̀ mọ́ o, a ti ní àwọn nọ́ọ̀sì rẹpẹtẹ àtàwọn tó ń tọ́jú àyíká ilé-ìwòsàn, kódà omi ẹ̀rọ ti wà níbẹ̀.
5: Ṣé lóòótọ́?
4: Bẹ́ẹ̀ ni o. Mo tẹ̀ gbé títí lọ síbẹ̀ fún abẹ́rẹ́ àjẹsára lánàá. Gbogbo rẹ̀ sì lọ ní ìrọwọ́-rọsẹ̀.
5: Ọ̀dà ò, mo ti gbọ́, èmi náà máa ṣàbẹ̀wò sí ilé-ìwòsàn àdúgbò wa lọ́la. Àkókò ti tó láti mọ nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀.
6: Káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba ti ń ṣe àtúnṣe sí àwọn health center wa. Ìpèsè àwọn nọ́ọ̀sì tí ó mọṣẹ́ wọn bí iṣẹ́, oògùn àti àyíká tí ó mọ́. Ìwọ náà ṣe bí màmá títí mọ ilé-ìwòsàn alábọ́dé tí ó súnmọ́ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
7: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Healthcare Development Agency (NPHCDA).
8: There is a new recipe to delicious tasty meals.
9: Really?
8: Oh yes, it's Tasty Cubes Chicken Flavor. It's made from nature's finest ingredients to give every meal that finger-licking taste.
9: Oh yeah?
8: Yes, so Tasty Cubes Chicken Flavor brings out a fantastic taste in everyday meals.
9: Wow.
8: I love this Tasty Cubes Chicken Flavor already. It's surely whetting my appetite.
9: Eh?
8: In that case, what are you waiting for? Hurry now and go and buy your own Tasty Cubes Chicken Flavor to keep that finger-licking taste in your cooking.
9: Yes, now.

0: 7 Pro. Owo rẹ ko du 126,300 naira lọ.
1: Redmi A7 Pro.
2: Gbogbo ara nífowó ṣe ìkẹjọ rẹ̀ gbọ́ lọ́sàn pé bí gbogbo ìlú Èkó pátápátá àti ẹ̀yìn ènìyàn Ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ó ti yá o. Ibi àgbàyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbáko tọ́lọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ gbé kalẹ̀ àkòrí ìsọjí Divine Visitation ìbẹ̀wò látòkè wá. Thursday àti Friday ọ̀sẹ̀ yìí ló máa wáyé o. Lábẹ́ olùgbàlejò àgbà Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ ibi ìsọjí Under New Bridge níwájú ìkẹjà lókè gọ́mẹ̀ntì kẹjà lọ́ọ̀kì ní ìlú Èkó ni o. Aago 5 ààbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára Facebook at Ayọ̀dẹ́lẹ́ Tayọ̀ tàbí CSC Zion Family. Fún àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ pé Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ sórí nọ́mbà wọ̀nyí 0703691 7505 tàbí 0805574 20. Jésù Kristi ni Olúwa ẹgbà bẹ́ẹ̀.
3: There is good news for you from Tribib Investment Services Limited. Oh yes, a clearing and forwarding agency of no equal. Our services, cargo consolidation, import and export, door-to-door cargo service, clearing and forwarding, freighting, general cargo service, and general merchants. You get your goods and cargoes covered. So, are from UK, Ireland, USA, Canada, Germany, China, Dubai, and Turkey, and most especially UK and Ireland. Visit us at Suit DF1, Magnet Shopping Plaza, 525 Agegemoto Road, Ladipo Bus Stop beside Majok Filling Station, or call 0802-328-3366 or 0703-094-9745. For Deep Investment Services Limited, your convenience and safety is our goal.
4: O ta sọ́sọ́.
5: Ètò ìdọ̀bẹ̀ ó ta sọ́sọ́. Bí a ṣe ń retí àlejò wa, kó tó di pé a máa lọ lórí ètò yìí. Ẹ jẹ́ ká wọn àmọ́ àbí kí a ní nǹkan
6: fẹ́ lọ́dọ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
7: alóboyà.
6: Mo fẹ́ sáré kí
7: mo fẹ́ ju nǹkan síta ni.
6: Kẹ tó ju ẹjẹ kí gbogbo ẹbí bàbá wa Ifátọ́lá Bankole di ní ìlú Okuku fún ìrántí ti bàbá wọn Paship Jacob Abioye Ifátọ́lá Bankole. Wọ́n ṣe ìrántí wọn ní ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí 9th of May 2026. Bàbá wa Sunre o late Aro Afin of Okuku Kingdom. Wọ́n ní ọtọ́ máa ń jẹ lọ́run nìkan máa jẹ, wọ́n ní ká máa jẹkùn kan máa jẹ kòló tó yẹ pé ń dómìnà ń jẹ lọ́run kan bá wọn jẹ.
7: Ó láìkì yẹn.
6: Ẹ̀hẹ̀ kan máa jẹ yẹn lọ. Kan máa jẹ yẹn lọ.
7: Àìsára, ò bá gbé ìyẹ̀wò òróró. Àníbòyà, òróró ń bẹ nínú ẹran. Òróró ìyàwó ló ṣe tóná.
5: Ah, obi ti báyìí lọ.
6: Ẹgbẹ́ òkú tóbi gan ni bẹ́ẹ̀.
7: Àìsára, òróró kékeré báyìí ni o. Tó bá wà nínú fọ́kí ló ṣẹlẹ̀.
5: Nǹkan gbogbo ẹran odidi ẹran odidi màálù ó bàjẹ́ nìyẹn.
7: Ṣé àmọ̀ pé èèyàn bí òróró náà wà?
6: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
7: Àpèjúwe ọ̀rọ̀ ni o. Òróró máa ń ba nǹkan jẹ́ ni o.
5: Bí bàbá wa ṣe
7: ń sọ̀rọ̀. Òróró ó ń ba nǹkan jẹ́ ni. Má ya òróró o. Ìwọ tó ń bá ń bá tọmọ làkejì dé òróró ni ọ́. Ìwọ tó ń dalé yírú òróró ni ọ́. Ìwọ tó ń hùwà tí ò da òróró ni ẹ́. Òróró yìí ìgbà nǹkan jẹ́ tó bá wá yóò róòrò tó ọ̀gbọ́ tí wọ́n wí fún ọ tó ọ̀gbọ́ láti ọ̀la o. Bọ́ọ̀ bá láti ọ̀la láti ọ̀dí àti sùn. Òróòrò ni ẹ. Àfikún yí padà.
5: Àfikún yá yí padà. Tó eléyìí la mú fún yín. Wọ́n ní kò yí padà.
6: Ká fi yẹn ṣe fáàrà.
5: Kò má jẹ òróòrò ẹ̀dá torí pé òróòrò ẹ̀dá ó máa ń ba nǹkan jẹ́ ni.
7: Tó bá ti pọ̀ sí
5: lẹ́ra.
7: Ẹ
5: ìdáná bóyá àwọn náà dẹ̀ ń gbìyànjú láti ó dẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó ká bèrè nǹkan bíi méjì bíi mẹ́ta
7: ní. lọ́wọ́ wọn a lè ṣe ká má bèrè.
5: ó ṣètò yìí fún ìgbàládùn àwọn èèyàn ní ọjọ́ Sunday ilé tó ń bọ̀ yìí tí wọ́n tẹ̀ pẹ̀pẹ̀ gbogbo ìgbìyànjú wa bá a ṣe ń ṣe bí àṣà àwọn olóyìnbó fún wa ní. ṣe ló ti ń pè wọ́n níbẹ̀.
6: kò lọ́kọ̀ wọlé nẹ́tíwọ́ọ̀kì ni.
7: ẹ jẹ́ ká gbìyànjú báyìí ṣe bí ọgbọ́n òní tán láyé ká wa lọ sódì ọ̀run. níbo ni a ti fẹ́ ṣe kinní ọ̀hún gangan torí agbo.
5: àwọn náà ni wọ́n lè fi ẹnu ara wọn sọ.
7: kí a lè ṣàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́.
5: bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ ṣùgbọ́n ìpè yẹn kò.
7: ọgbẹ́dẹ̀ ló ń lọ yìí.
5: bẹ́ẹ̀ ni ó ti lọ tó. kama dupe ni owo Olorun oba
7: alaye
5: eto
6: o dobe
5: abi pe awon na won gbianju. Hello sir. Hello. Hello sir, e ti wa lori afefe gbogbo omo Nigeria lo ngbo yin o. Hello sir, e ka ro sir o. E ka ro sir, yes sir. Gbogbo omo Nigeria lo ngbo yin e ba gbo soke. Oruko yin ati bi te tin pe wa sir.
0: Emmanuel oruko mi o.
5: Emmanuel. Baba wa Emmanuel. Eh, o da bi pe awon eto pataki kan wa.
0: Omo ba ko seun ti.
7: Omo ba ko seun ti. Olorun ni je be.
0: Alase Royal Infinity Entertainment.
5: O da na Alase Royal
7: Infinity
5: Entertainment.
7: Entertainment.
0: Infinity
7: Royal Infinity
5: Entertainment. Awon kan ti e fe se ni ojo Sunday, ejo e ba wa gbe, e ba wa so fun awon eyan. Time to ye kan de awon eyan to ma wa nbe. Ati die pataki gan.
7: Abi le be ti se gan.
0: A ba se show fun Sunday Stainless. Omo wa Sunday Stainless.
7: Okay.
0: The Sigosh Hotel. Sigosh Hotel one 58 Akonjo Road. Beside Access Bank.
5: Yes, sir.
0: Mycom bus stop. So show him up any Didi Agoman. Titi Jowa Le Padapata.
5: No I shit. Dano, bawo ni awon security ni be yen lojo yen tori awon eyan ton fe wa tori awon pe oro security o se pataki. Money nipa security.
6: Nipa ro abo.
7: Eto abo.
5: So pe lataro titi dale ni e ba wa so nipa ero eto abo.
0: Oh, ko si wahala security be wa intact.
5: O wa intact.
0: Gbogbo awon show ta fi se nibe. O a se pasuma, a se atorise, ko si wahala. Orisirisi awon titi wa play nibe.
5: Yes, I fun awon eyan ti won fe wa boya fun ticket na fe wa bi sofe ni ko na ma wole ni sir.
0: O kon ni criteria o ma book table ni. So because ibe e to ma bi to sign for now you buy it the address to possible to ma ko ma dey on time so that Alish you can dey what dey go lori.
5: Okay, ẹ pe ẹrọ ìbánisọ̀rọ̀ yín sà, ẹrọ ìbánisọ̀rọ̀ tó máa fi pè yín.
6: 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6 2 7 6
0: Rome.
5: Rome. Oda
7: na.
5: Eh,
7: yeah.
5: Eshe gan ni.
7: Adupe o.
5: Eshe adupe. Eh, apase Royal Infinity Entertainment. Adupe lowo yin, eshe pupo. Eshe.
0: Eh, eje ka wa dupe lowo awon olugbowo wa.
7: Okay.
0: Lowo lowo fun ise to bi se se.
7: Kia kia bo wa se ko.
0: Singos Hotel.
7: Okay.
0: And suit. Okay. Abiu. Ten. Tan.
5: Okay.
0: City College, Big Bank.
5: Okay, sir.
0: Companies.
5: Okay, sir.
0: I want to show you a good shit.
5: Oh, that's
0: good attention. I want to show you
5: a good shit. Oh, that's a shadow way. A shadow, sir. Oh, that was, yes, sir. So, how do you call our long or back?
7: Long, sir.
6: Ben, you don't need to hold up there. Hold on, sir.
7: Papa, pardon.
6: Loroko, I'm about to defend your banning mole. Oroko, Timmy, I've been in Christ, MCI, and so money, Leo Domajo, I'll feel it at your party.
5: Oh, double. Princess, all I can be a room for TV. I do pay the
7: same thing. Oroko, Timmy, at the Mona Bankoli. Hello.

0: Bẹ́ẹ̀ni bó ṣe ń lọ lágbo òṣèré àti abala iṣẹ́ níṣẹ́ ń jẹ́ méjèèjì labala tó wà lórí ètò yìí. Òṣèrékùnrin Abdulsalam Taufik tí gbogbo ènìyàn mọ̀ sí tí òrújú mọ̀dúṣì. Ọmọ ló sọ̀rọ̀ orí ọ̀nà tóun gbà tóun fi mọ̀ wípé ọmọ márùn-ún tí ìyàwó òun bí mẹ́ta péré ni tòun bẹ̀ méjì tó kù ọkùnrin mìíràn ló bí fún. Òṣèrékùnrin tí òrújú sọ pé lọ́jọ́ kan tí òun dé láti oko eré tóun délé tóun ò bá ìyàwó òun nílé tóun sì bèrè wípé ibo ló lọ làwọn ọmọ sọ pé ó ti tó ọjọ́ bíi mélòó kan tí ìyá àwọn tí kò ti sí nílé yìí. Ó ní arábìnrin tí à ń sọ̀rọ̀ yìí ó wà nínú oyún oṣù mẹ́sàn-án o tí kò ní pẹ́ bímọ tó jẹ́ ọmọ ẹlẹ́ẹ̀karùn-ún. Ó lóun bá gba ilé ìyá rẹ̀ lọ láti lọ sọ fún ìyá ẹ̀ wípé màmá òun délé sìn owó ò bá ọmọ yín o. Ó ní bóun ṣe wà lọ́dọ̀ màmá táwọn jọ ń sọ̀rọ̀ ó ní bóun ṣe gbójú sókè nìyẹn nínú yàrá màmá lòún bá rí fọ́tò ìyàwó òun àtọkùnrin kan nínú yàrá màmá ẹ̀ lòún bá pè é òun pè lójú màmá ẹ̀ bóun ṣe wà lọ́dọ̀ ìyá rẹ̀ ńbẹ̀ lòún bá sọ fún un wípé òun kọ́ lòun lóyún inú òun o. Ó ní ìgbà tó máa bímọ náà ó ní iṣẹ́ abẹ ló fi bí ọmọ náà ọkùnrin tó ní oyún fún yìí ló lọ fi ọwọ́ síwé iṣẹ́ abẹ kí wọ́n tó ṣe. Ọkùnrin tí òrújú sọ pé òun ti ká ọkùnrin náà mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ rí lọ́jọ́ kan tí òun mọ̀ wípé àlè rẹ̀ ni. Ó lọ́rọ̀ yìí ló fa wàhálà tí àwọn fi kóra àwọn lọ sí ilé ẹjọ́. Ó lóun kọ́kọ́ fọlọ́pàá mú ó nígbà tó yálà àwọn gbé lọ sílé ẹjọ́. Ó ní ilé ẹjọ́ ni ìyàwó òun ló ti ń sọ fún adájọ́ wípé àbígbẹ̀yìn tóun bígbẹ̀yìn yìí àti èyí tóun bí kóun ó tó bí àbígbẹ̀yìn yẹn. Ó ní ọ̀ṣèrékùnrin kan ló ní o. Òṣèrékùnrin tí òrójú sọ pé gbogbo ọkùnrin kí wọ́n wà lójúfò ó ní kí wọ́n máa ṣọ́ra o. Ó ní kò pa ẹ̀ náà tí obìnrin yìí tó sọ̀rọ̀ yìí tó sì kó lọ sí ọ̀dọ̀ ọkùnrin tí òun àti ẹ̀ tí wọ́n jọ ń yanra wọn lálẹ́ ló bá lọ gbẹ́mìí síbẹ̀. Bó ṣe ń lọ lẹ̀tọ̀ Bond FM 92.9 làwà. Àwọn olólùfẹ́ òṣèrékùnrin Adédìméjì Latif ni wọ́n ti ń gbà á ní ìmọ̀ràn bí Ọlọ́run ṣe fi ìbẹ́ta ọmọ tuntun tá lọ rẹ láìpẹ́ yìí. Ìkọ́lé náà àwọn olùtẹ̀lé ẹ̀ tó tún jẹ́ olólùfẹ́ lórí ẹ̀rọ ayélujára tí orúkọ rẹ̀ ń jẹ́ Usman Aṣàfẹ́ ló ní kí Latif ó má gba gbogbo àwọn ènìyàn láyè láti máa wá gbé ìkọ̀ọ̀kan nínú àwọn ọmọ yẹn. Ó ní kí wọ́n má jẹ́ kàn máa gbé àwọn ọmọ mẹ́ta yìí o torí oríṣiríṣi àrùn ló wà ń ta àtàwọn kòkòrò àìfojúrí kí wọ́n má lọ fi tiwọn kó bá àwọn ọmọ ìkókó. Àwọn ọmọ náà bí ọkùnrin ṣe sọ̀rọ̀ yìí ni Latif Adédìméjì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí láti nǹkan bí ọjọ́ mẹ́rin tí wọ́n ti bí àwọn ìbẹ́ta náà ni oríṣiríṣi àwọn olólùfẹ́ tọkọtaya méjèèjì tí wọ́n jẹ́ òṣèré náà ni wọ́n ti àwọn èrò ti ń wọ́ nílé wọn. Lára wọn ni Jide Awobona, Adeni Johnson, Juliana Ọláyọdé, olóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìkíni láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn tí wọ́n ń kí wọn kú oríire ayọ̀ àwọn ọmọ tuntun ìbẹ́ta náà. Àwa náà ń kí o Latif Adédìméjì à ń kí gbogbo ìdílé ẹ̀ wípé congratulations fún ayọ̀ ọmọ tuntun ìbẹ́ta làǹtìlàǹtì. Àwọn ọmọ náà wá dàgbà wá tó olórúkọ. Bó ṣe ń lọ lẹ̀tọ̀ Bond FM 92.9 làwà. Ọ̀pẹ́yẹmí Àránsí Ọlá Bámimú Kéde tó wà lọ́dọ̀ rẹ̀.
1: BW Foods Limited Meat Embassy níbi tí wọ́n ti ń ta frozen foods lóríṣiríṣi bíi ẹran màálùú, ẹran ògúnfe, inú ẹran, bọ̀kọ̀tọ̀, orí màálùú, irú màálùú, ẹja tútù lóríṣiríṣi, chicken, turkey, edé, ìgbín àti akàn láyìíká tó mọ́ tónítóní. Number 1 Louis Street, Santos Layout Dọ̀pẹ̀mú ni wọ́n wà. Gbogbo ẹ̀yìn ilé ìtura, hotels, ilé oúnjẹ ìgbàlódé, eateries, gbogbo ẹ̀yìn ìyàwó ilé, Meat Embassy ní kẹ́ máa bọ̀. Gbogbo ọjà àwọn pátápátá ló wà ládùúgbò yín láwọn ilé ìtajà ìgbàlódé supermarket bíi Jendor supermarket, Prestige supermarket, Primart supermarket, Daycare supermarket, All in One store, Grocery Bazaar, Limitless store, Blanco supermarket. Ẹ pè tàbí kẹ WhatsApp láti mọ supermarket tó wà ládùúgbò yín. Bákan náà, BW Foods Limited, Meat Embassy, Ileya Promo ti bẹ̀rẹ̀. Wọ́n ní kẹ́ ẹ wá ra gbogbo ọjà Meat Embassy ní ẹ̀dínwó lásìkò Ileya Promo yìí. Chicken Labs, 1 kg, 5,000 naira ni. Full Chicken, 7,500 naira ni. Goat Meat, 7,500 naira ni per kg. Ni Cow Beef, 8,500 naira ni per kilo. Stew Beef, 6,500 naira ni per kilo. Àǹfààní ẹ̀dínwó yìí ti bẹ̀rẹ̀ láti ìsinsìnyí lọ. Fún ìbéèrè, ẹ pé 08033339005. 08033339005 tàbí 08132906212. Lẹ́ẹ̀kan sí 08132906212 tàbí kẹ́ ẹ bèrè irú ọjà tẹ́ ẹ bá fẹ́ online ní www.meetembassy.com. Meat Embassy, oúnjẹ tó dára lọ̀rẹ́ àwọ̀.
0: Bond FM 92.9 lawa lórí ètò bó ṣe ń lọ. Alhaji Tajudeen Ọpẹ́ bíi Alhaji Tajudeen Ọpẹ́ bíi Chief Oboye of Ikotunland. Wọ́n ní ká máa kíká díè sí Isroya Majesty Ọba Abdulaziz Badabiu Ishola Aṣíwájú Oníkọ̀tún of Ikotunland fún ti àjọ̀dún ọdún karùnlélógún 25 years on the throne tí wọ́n máa ṣe ní May 17, 2026. Kádé ó pẹ́ lórí o, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ kó di ọkínní, kí àwọn olórí kí wọ́n ṣe iṣẹ́ ìbí pẹ́pẹ́pẹ́pẹ́. Tẹ́ ẹ bá ń gbọ́ o, Alhaji Tajudeen Ọpẹ́ bíi Chief Oboye of Ikotunland ló ní ká máa ṣe. Kábíyèsí o, adé ọpẹ́ lórí o, bàtà á pẹ́ lẹ́sẹ̀. À ń tẹ̀ síwájú lórí ètò Bond FM 92.9. Alhaji Alago ní ìdímù bọ́sọ̀p Iléyà ti súnmọ́ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ẹ̀rà ago tuntun ká ẹ só mọ́wọ́. Ẹ̀rà ago tuntun fún dádì tàbí mọ́mì. Ẹ̀rà fáwọn olólùfẹ́ yín ká ẹ lò ó sí ọ̀ràn ọwọ́ yín. Bóyá yín fẹ́ ra ago sílé ìjọsìn, ilé ìtura, ilé iṣẹ́, ilé oúnjẹ ìgbàlódé, èyí tó ní alarm tàbí èyí tí kò ní, tàbí ẹ̀yin fẹ́ ra ago fún èèyàn tó súnmọ́ yín láti fi dúpẹ́ oore. Ọ̀dọ̀ Alhaji Alago ní ìdímù bus stop ní ká ẹ máa bọ̀ o. Bákan náà ni wọ́n tún tún ago ṣe. Ẹ̀yin fẹ́ change engine ago yín, ẹ fẹ́ pààrọ̀ battery ago yín, ẹ fẹ́ change housing ago yín. Ọ̀dọ̀ Alhaji ní ìdímù bus stop gbọ̀ngàn ní ká ẹ máa bọ̀, tàbí ká ẹ pè wọ́n sórí 09165226898 0965226898. Ọ̀dọ̀ Alhaji Alago, tá ẹ bá ti pe nọ́mbà yẹn, Alhaji ló máa gbé ọ̀gá ń sùn lọ́wọ́, kò sí ńbẹ̀. Bó ṣe ń lọ lẹ̀tọ̀ Bond FM 92.9, kí n máa sọ fún ìwọ bóyá o ní abandoned vehicle, ìyẹn mọ́tò tẹ́ ẹ ti lò pati sínú ọgbà ilé yín, yálà ẹ́ńjìn rẹ̀ tàbí gíà ni kò ṣiṣẹ́ mọ́, ẹ má jẹ́ kó di waste property. Bó sì jẹ́ mọ́tò tó ṣe ń ṣiṣẹ́ tàbí tí kò ṣiṣẹ́ mọ́ ni, wọ́n ní kẹ́ ẹ ya àwòrán irú mọ́tò bẹ́ẹ̀ kẹ́ ẹ fi ránṣẹ́ sórí WhatsApp number tí mo máa pè yìí, kí mọ́tò náà kó má jẹrà mọ́lẹ̀ kó má dilé ilẹ̀. Wọ́n ní kẹ́ ẹ tà á, kẹ́ ẹ gbowó ẹ̀ sápò, kẹ́ ẹ fowó ẹ̀ ṣe nǹkan tó tún dáa pẹ̀lú iléeṣẹ́ Ola Deal. Ẹ pè wọ́n, kẹ́ ẹ fi fọ́tò mọ́tò náà ẹ fi ránṣọ́ sórí WhatsApp number tí mo máa pè yìí, 07058888250, 07058888250, tàbí nọ́mbà wọn kejì yẹn 07089877250, 07089877250. A ó máa retí yín o. Bond FM 92.9 lórí ètò bó ṣe ń lọ́la wà. Àgbà òṣèrékùnrin ni Délé Òdúlé, Bàbá Ìjẹ̀bù, When oni oro ile aye yi ti e toju so awon tori opo awon egbe awon tawon jo lo sile iwe ni won tin se daada won se daada awon ribiribi ju toju tawon lo to je pe ko si nkokon to n fe ko nipa ara ohun alagbade le odule lo so be agba oje ni baba yi ni bise theater ati ori itage lati odun 1975 ni baba yi ti bere si ni sere ko to di pe lodun 1993 ni irawo baba yi ton daada ninu ere etuluwa nile alagbade le odule so pe ile aye afoba file ni ko si nkan tawon mu waye ko si nkan tawon ma mu lo wi pe ojo kan leyan ma lo wi pe idili yi o tawon se lona to si awon sile o ya ni lenu bo se lo leto bond fm 92.9 mo nbo anigboya.

Bẹ́ẹ̀ni èrè lọ́lọ́jà ń jẹ èrè la máa jẹ gbogbo ọ̀tá dáwó lówó kan tàbí òwò kejì kí ni ìdí ta fi dáwó lè ka lè jèrè ni tá bá ra nǹkan kan níye àfowó ti wọlé níwọ̀nba ka lè jèrè ẹ̀ bàbá sí ilé iṣẹ́ wa a ti sanwó ọ́fíìsì o àwa náà a máa ṣiṣẹ́ ńbẹ̀ ka lè jèrè ni a ti wà gbé iṣẹ́ ìjọba wá síbi iṣẹ́ torí ka lè gbowó oṣù wa ka lè jèrè ni ọ̀gá tó gba ọmọ iṣẹ́ síṣẹ́ kọmọ tó ń ṣiṣẹ́ lè jèrè ni ọ̀gá tí ó ń dáṣẹ́ sílẹ̀ fún èrè ni gbogbo wa èrè tí à ń fẹ́ náà máa fún wa lágbọ̀rọ̀ nǹkan tí a ò gbèrò kò ní ṣẹlẹ̀ sí wa ní ẹnu iṣẹ́ wa ṣùgbọ́n báwo la bá ṣe ń ṣe báwo la ṣe ń ṣe lásìkò yìí ẹ jẹ́ mú àwọn ìròyìn tó jẹyọ wá láàárọ̀ ìkíṣẹ́ wa bọ́ sórí nǹkan tí a fẹ́ sọ gbogbo ẹ̀yin ìyẹn wọn tẹ̀ ń ta oúnjẹ ìyẹn ní ẹ̀wà ìyẹn ẹlẹ́yin àgbẹ̀ ẹlẹ́yin tẹ̀yìn ṣòwò adìyẹ tẹ̀yìn ṣe ń ṣẹyin ìyẹn ní gàrí ẹyin lọ̀rọ̀ kàn láàárọ̀ yìí o ẹ jẹ́ kí a jọ ṣe láàárọ̀ ìkẹsọ òrò gba yín o lórí bí a ṣe fẹ́ sọ láàárọ̀ yìí ẹ gba adì sílẹ̀ 070-63-16-1916 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn kó má dé kí nígbà tó bá ń kásẹ̀ tó ńlẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ máa máa pè 070-66-63-16-1916 ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba tó ń fún wa ṣe a lè má dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn náà tẹ́ jẹ́ kí a tẹ́ nínú ìròyìn ọrọ̀ ajé tẹ̀lé tó wá sóde àwọn àjọ tí wọ́n rí sí ìrànlọ́wọ́ pàápàá tí àwọn iléeṣẹ́ ń kórajọ sábẹ́ wọn àti tìjọba àti ti aládàáni wọ́n sọ ọ́ di mímọ̀ láàárọ̀ inú ìròyìn pé ìyẹn Lagos Chamber of Commerce and Industry LCCI wọ́n sọ pé ipò tí ọ̀ràn iná ọba wà ní ilẹ̀ nàìjíríà ó tó rò pé ìdákúrekú iná ọba òun ni ó ń jẹ́ kí àwọn iléeṣẹ́ tí wọ́n ń dáṣẹ́ sílẹ̀ àwọn nǹkan tàbí èkejì wọn ni òun ló mú fàṣẹyìn bá nílẹ̀ nàìjíríà o ìjọba àpapọ̀ wọn pè wọ́n pé kán jọ̀wọ́ kán ṣe ìrànlọ́wọ́ fún àwọn iléeṣẹ́ o nípa jíjẹ́ kí iná mójúdúró pàápàá ìṣòro tó jẹyọ ńbẹ tó pọ̀ jù ń sìn tí àwọn iléeṣẹ́ fi ń kógbá wọlé pàápàá táwọn tí ó pé wọ́n ń dá nǹkan lẹ̀ àbí kán ṣe owó kan tàbí ìkejì tí wọ́n jẹ́ pé manufacturers ni wọ́n manufacturing companies wọ́n ní nǹkan tó fà á tí iṣẹ́ wọn ṣe lọ déédé lásìkò yìí òun ni iná ọba tí kò mọ̀ wọ́n dúró ilé náà tún wà ń bí àjọ FCCPC àti NAFDAC àjọ Federal Competition and Consumer Protection Commission àti National Agency for Food and Drug Administration and Control NAFDAC ní méjèèjì wọ́n ní wọ́n ti buwọ́lu ìwé àdéhùn báyìí o láti gbógun ti àwọn èròjà tí kò bójú mu tí wọ́n ń ba àwọn ọjà wa jẹ́ tí wọ́n ń dá wàhálà sílẹ̀ nígboro tí wọ́n ń gbé àwọn nǹkan tí kò ní òǹtẹ̀ ìjọba tí wọ́n ń tà sígboro wọn ni àwọn méjèèjì o wọ́n ti jẹ́ fọwọ́ sí ìwé àdéhùn báyìí láti gbógun ti àwọn tó ń hùwà tí kò tọ́ láwùjọ pàápàá ní àwọn ọjà wa tí wọ́n ń kó wàhálà báwọn ọjà wa lábẹ́ òfin ẹ ti rí ẹyin tí àwọn tó máa jókòó sí kọ̀rọ̀ tí wọ́n máa ṣe nǹkan jíjẹ nǹkan mímu wọ́n ti lọ mú èyí tó jẹ́ ojúlówó wọ́n ti rí nǹkan tó kọ sára ẹ̀ wọ́n á wá mú tí wọ́n á ṣerú ẹ̀ wọ́n á wá gbé sóde fáwọn èèyàn láti máa rà pàápàá ẹyin tí ẹ máa ra nǹkan mímu líle díẹ̀ àwọn nǹkan bíi energy drink àbí nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan míì nǹkan tá a bá ti rà ẹja wò ó dáadáa o mo rí ìròyìn kan tí àwọn tí wọ́n ń tajà pàápàá àwọn manufacturers wọn ké gbàjà lórí ẹ̀rọ ẹ̀rọ tẹlifíṣàn tán kí gbé pé ẹ gbà wá o ẹ wo ṣúgà wa aná ti ṣe ń yí orúkọ ẹ yìí sí nǹkan míì mílíkì táǹtà orúkọ tó wà lára ẹ̀rọ ẹ wo bọ́n ṣe ṣe tiwọn tó yé ayédèrú wọn kí gbé sóde ọ̀sẹ̀ tó kọjá ní mo rí tí wọ́n pariwo pé ẹ gbà wá ẹ jọ o gbogbo nǹkan táǹtà táǹ fojú lówó owó rà tí a dẹ̀ ń ta fáwọn èèyàn táǹ fèrè díẹ̀ sórí ẹ̀ òun náà ti ṣayédèrú ẹ̀ rẹpẹtẹ síta tí wọ́n wá ń ta fún àwọn èèyàn láti jẹ èrè àjẹpajúdé ẹjọ́ níbo la fẹ́ ṣe eléyìí dà nílẹ̀ nàìjíríà nípínlẹ̀ èkó níbi táwọn èèyàn ti ń work from home tó ń ṣiṣẹ́ tí wọ́n ń gbèrò kan láti jèrè ibẹ̀ làwọn kan wà tó ń jòkó sí kọ̀rọ̀ tí wọ́n dá àwọn iléeṣẹ́ kan sílẹ̀ ẹ mọ̀ pé ẹ̀yin iléeṣẹ́ ayédèrú sílẹ̀ nínú kọ̀rọ̀ yàrá wọn níbi kan tán ti ra mọ́ tí wọ́n wá ń ṣe àwọn nǹkan ayédèrú yìí tí wọ́n mú ojúlówó tí wọ́n yí padà sáyédèrú tí wọ́n ń tà sáwọn èèyàn ẹ̀yin tẹ̀ ra nǹkan gbogbo wa
e je ka ma wo nkan ta nra ti wa le ti ri awon nkan ijoba to wa lo de ni pe if you see something say something te ba se pa awon kan wole won jade mi kan won ti le kun be pa koni signboard koni kan won wole won jade lo won gberu jade e je awon to lo nbe ibe ni won ti se awon ayederu nkan yen e ri bi awon aisan risise kun ode nisin ki lo fa nkan ta nje nkan ta mu ni e de mo bi weda wa se lasiko yi mi o ba rin titi wo wa moto gan bo ba lo ni ra nkan gan wa ra wa mu tori pe o ti re eh n ta ma ra ta ma je ta ma mu ko ni se ku pa wa o awon je ta ra nisin ta ma si ni pe price e e mo ton ta sugar nisin keni pa pe fun yin ye kan ke wa gba pe ah ile ship mo like e mi yan ke ti mo pe oni bo se je iye fun ni miliki ni olomi ni atawon kan jije to ku ti a ra e ma si ri pe si nri ba kan abi ko lo to wa lara pali yen ti nri ba kan eyin baba ati mama mi ni oja e ko ra je o o da mi loju pe ti se mo to oja yin leni ele na oro yi kan wa o oro ati oja ti eni lori eto e ma ya se bond fm o kan wa o ayederu oja to nwo awon oja wa ati to gbe sititi ati to gbe wonu oja e je ka ma wo nkan ta nta to n gbe fun wa amọ pe yin ni ra ru e sowo sugba awon kan na ma pate ru e je ka ma so won eyin lopa oja oju yin da ise yin da o ya eyin task force lagos state eyin kai e mu ise yin se ma je ka se abosi ka fi gba kan bo kan nnu ni ise te ba nse ma yen kan da mo pe awon le alabosi na ma yen ko ri be njoba ki ise abosi je ka sise wa position ati bo ti ye nibi kibi ta ba lo e je ka wo awon nkan onje to ba je ayederu amọ ti yen kan lo gbanjo mo gbede ti ri pe price e ti ri ba kan e wo daada a ni sije o a ni simu o a ni silete o a ni ka gba ko aisan to ma se kupa wa a ni mu ko ni mu wa lati gbe nke ta nje o e je ka wo even ko lawon store wa ta ti ran nkan e je ka wo expiry date lara awon ko ta ba ra e je ka wo nafda ki nbe e je ka wo bo wa lo nte e ma je ka konjura awon nkan nje lasiko yi ati nkan ta nlo sawon ago ara wa o se pataki o ka mu ele ka mu ni pataki o ni ajo FCCPC ati nafda ki nso laaro yi o ni to jade ninu iwe iroyin pe ejo ati fowo si iwe adehun bayo lati wa bosode shampani kan lorin pile go Lagos State Consumer Protection Agency awon na sise takuntakun eh ti joba papo ni FCCPC yen ti Lagos State wa ade rise ton se ise won yo labi alagba afolabi selebo won sise won a rise ton se sugbon ba orin sise ma yo nigba ta won ralu na ta ba ri nkan ta dake e ti ra nkan e toju receipt yin e ti ri nkan ton ta mi kan ti ko bo si e pariwo sita e ma je kan fi egbe onje kan fi se wale se ni ipinle ko ati ni orilede Nigeria lapapo iyen je bo se je beyen oya e ja lo soro otite ni eyin ya ni resi eyin ya awon resi e je ka ti ti resi segbe e wa eyin ati gari gege bi ajo ti won risiko kari ton se itopinpin ti won sakosile awon prices of foods and goods wa nile Nigeria National Bureau of Statistics won so di mo pe e wa awon nkan ounje pataki bi ounje bi ewa eyin gari awon ton teni moni won ni ni osu keji odun yi si igba ti a wa yi won ni won lo soke won lo sile ni gege bo si wa tele e mo pe ni odun to koja lawon igba kan ounje gbo lori sugbon nisin oda gbo si nrorun o ti nroju won se akosile won ni eyin kan eyin tele tele lati osu keji o ti wa ni bi igba kan ti wa ni 17 nisin imi 1000

Bond FM 92.9 ati oja mo ni iresi ewa eyin ati gari ba lo se ri nsin awon eyan meji kan to gbe don ni e ma so oruko awon kini won so won ni kojo to ro ni sinsin ah onoda nkan le awon to te tun je awon mama ati baba mi no nja tan pe won so pe awon ti se ma environment oja won sugbon awon ile ti o wa nbe won lo po die ejo ajo kole kole kodo ti ipinle eko eh ani ka ali ma daruko awon oja ni kokon ajo kole kole kodo ti ipinle eko ejo e ba so fa won PSP ki won ba jara mo ise idoti kiko won lojo to ro nsinsin to sese ran nsin lawon bi to ti ro won lo ti wo awon nkan ti won gbe se ti awon idoti tan se ko se ti kota won lo ti won pada sawon me bi omi nsinsin ipe to po ti mo gba ni won ni se lo ti kun be awon idoti ton wa nta ojo to ro o ti wo won si ibi ton ti ko won jade se an pa se se gbalen gbata ni ose to lo ni ohun ti won so niyan won ni idoti po idoti po ejo eyin ti an ko idoti ajo kule ko doti ni pinle eko ejo je ki a se ise wa a mo pe awon bi kan ti won ko le si to je pe won ti ijoba ti wogile pe won ko le si be mo sugba awon ibi ton lo ko le si se won ni awon be kan mo se die nitori ijoba na won gbianju sugbon to ba mo se ri yen na ejo gege ba awon se gba ni mo ran pe ki a so fun ijoba pe kan je ki awon oko to fi n ko doti yen ko po si ti awon oko yen ba ti po si won le ma lo ko awon doti awon yen so ko doti po o lawon agbegbe kan won lo n ko doti won sugba awon to n pe mi won ti e pe bi nisinsin nigba ti a ti n soro gari ta n soro ewa won ni ejo idoti po idoti ti ko star o wa nbe idoti awon ibikan o wa nbe awon ti won ba sanwo ile e ba won ko le won ejo ibi ti won ba ti ni iwe ile eje ka lo sibe ka ri pe a fun won ni iwe ti won fi ma sanwo fun ijoba lati le ko ile won ejo ile ise ko le ko do si ni ipinle eko ejo eje ki ise yen ati ile ise eto ayika to n se ko kari eto ayika ni ipinle eko ejo ebe ti won be niyen won ni looto oro re si oro ewa ni mo so ati oro gari sugbon ko ton ba mi so niyen pe ka gbe ijoba ipinle eko pe kejo lawon oja wa ibi itaja ladugbo awon offices arin adugbo wa ri pe awon ti gbele kaaki ile ti po nisin idoti ki won ba won gbe ohun ti won so niyan e wa gbe doti e wa ko awon idoti kuro nitori pe o ti po ju tele tele lo papa yi ti o waye leyin igbale igbata yi ti o waye to waye lose ti o lo ejo ebe ton ni ka be niyan o ebe ipe ton pe mi fun si niyan o won de lojo to ro yi nisin won ni bo se je o ti wo awon kokon sinu o ti wo awon idoti kan pada ti ti awon ti ti awon ko si bi won se n ba se n dupe lowo ina fa awon bi te ti lo ko awon bi kan te pe won ti ko doti ina na wan bi won ti ko awon bo mi ta ti ko adupe sugba awon mi ton ti ko ejo e je ki a lo ko awon idoti yen e se e je ki yen ya fi mo si bi to ba di ni ose to nbo akosun ni e ma mu wa se ti gbo yin ebe ta nbe yin ni pe bi a se nbe ijoba kan ma sun ora yesu ke kan lo ran wa lowo be na nbe awon eyan wa na te n ta ounje fa awon eyan po nje o se ma je ko se ma ni lo nje nile awon oúnjẹ wa bi ẹwà bi ẹyin bi gari àtàwọn nǹkan tó kùtà gbára ká láti lè máa rà gẹ́gẹ́ bí àwọn mẹ̀kúnù ẹ má jẹ́ ká tún gbé owó le ká máa ní ara wa lára ẹ má jẹ́ kí ya ní ara wa lára ẹbẹ̀ tá à ń bẹ ara wa nìyẹn pé ìyá kíní gbé ẹwà tiẹ̀ sílẹ̀ ó ti ta níye kan tó ti rà láti bí oṣù mélòó kan ọwọ́ rí pé wọ́n máa lọ títí dín wa gbowó le wá ní ẹ ìgbà tí mo gbowó le ìgbà tí wọ́n máa rà ó ṣeéṣe kó ti wọ́n ju lóòótọ́ ohun tá máa ń sọ nìyẹn ẹ má jẹ́ kó ní ara lára ẹlòmíì ẹwà dìrí kankan náà máa lọ jẹ nílé wọn wọn máa jẹ látara ọdalẹ ẹ má ẹka ní ara lára o tí a bá ń pariwo ìjọba ìjọba ẹka àná ká ṣojúṣe wa nípa ká má gbé owó ilé ọjà ká má ní ara lára láti inú yàrá ń bẹ yẹn láti inú ẹni tẹ́ǹtà lẹ́yìn ṣọ́ọ̀bù ládùúgbò tẹ́mọ̀ pé wọn lè má bá yín láti wá rà ẹ má jẹ ká ní ara lára pé ara òní ni wa o ẹ ṣe ìjọba ìjọba ká àná ká ṣe tìtì wọ́n jẹ́ àfimọ́ bí síbí ọ̀sẹ̀ tó ń bọ̀ máa mú àpọ̀tún wa ẹ ṣe yín tẹ́ sí pé ń tẹ́ sọ ní mo rẹ̀ ti sọ fún wọn yẹn ó dẹ̀ dá mi lójú pé àwọn tó ń rọ̀ kàn wọn á dá sí i kó pàtàkì lọ́wọ́ ọláyínká nígboyà tó jẹ́ ẹnì kejì mi ọ̀rọ̀ olúwa ìpínlẹ̀ èkó tó jẹ́ olótùú bàbá wahab àkọsílẹ̀ ẹ̀ṣẹ́ ní gbàgbé màmá arúrò ọlá adéyìnká adégbèkè tí wọ́n jẹ́ ọ̀gá pátá ní rédíò nàìjíríà èkó ẹ̀ṣẹ́ màmá wa ẹ kúṣẹ́ o kò ní rẹ̀yìn kò ní sú yín
asiko yi olorun asun ri naija asoke yo na okan ti na abale eje afi mo sibi ben na ni mo ki gbogbo eyan patapata ti lampan lati gbo eto yi ile ise wa ko ni baje ti ina ni daru temi tope agoro akun ri loruko mi ese adupo atajigila mata

láti lè ṣe bond fm 92.9 gẹ́gẹ́ ni aago méjìlá ọ̀sán lù ẹ̀kásán ròyìn àpapọ̀ lẹ́wà ló ń dé ṣe tí ìgbọ̀yìn láti lè ṣe wa bond fm 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú ìkẹjà ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn náà ìjọba àpapọ̀ ṣíṣọ lójú àtúnṣe orí afárá carter bridge tí wọn yóò sì ti orí afárá eco bridge fúngbà díẹ̀ náà olùdarí àjọ tó ń rí sí ètò agùnbánirọ̀ nílẹ̀ yìí ti rọ àwọn agùnbánirọ̀ láti dẹkùn kíkópa nínú ètò òṣèlú ìjọba ìpínlẹ̀ kogi ti sọ di mímọ̀ pé àwọn ti dóòlà àwọn ọmọ ilé ẹ̀kọ́ tó kù lákàtà àwọn ajínigbé tí wọ́n jí wọn gbé ògbóǹtarìgì oníròyìn tó dá iléeṣẹ́ cnn sílẹ̀ tẹ̀tọ́nà dágbére fáyé lẹ́ni ọdún 97 wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu ganiat bello ashirun ẹni tó jẹ́ alákòóso fún ètò iṣẹ́ òde lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀gbẹ́ni david umahi ti ṣíṣọ lójú àtúnṣe orí afárá new carter bridge ní ìlú èkó tí wọ́n sì sọ di mímọ̀ pé ó máa mú ìgbáyé gbádùn àti ètò àtúnṣe bá orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe taari ìròyìn sí àwọn oníròyìn nílùú èkó ọ̀gbẹ́ni umahi wọ́n ṣàlàyé pé àwọn ojúnà náà ló jẹ́ oníkìlómítà 4.2 tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ tí yóò sì parí láàrin oṣù 16 pàápàá jùlọ àwọn ètò tí wọ́n fẹ́ fi ṣe tí ó rọ̀ mọ́ níbi ọ̀rọ̀ owó tí wọ́n fi ṣe àtúnṣe ojúnà náà alákòóso náà jẹ́ kó di mímọ̀ pé 20% owó iṣẹ́ àkànṣe náà ló jẹ́ pé ìjọba àpapọ̀ kó kalẹ̀ láti fi ṣe àtúnṣe ojúnà ọ̀hún nígbà tí wọ́n sọ di mímọ̀ pé 80% ni ó jẹ́ owó tí wọ́n yá láti ilẹ̀ òkèrè láti fi ṣe àtúnṣe bákan náà ló sọ di mímọ̀ pé wọn yóò ti orí afárá eco bridge fún ìgbà díẹ̀ náà látàrí ìjàmbá iná tó ṣẹlẹ̀ lágbègbè ọ̀hún tí wọ́n ti fẹ́ ṣe àtúnṣe lórí ẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tó jẹ́ alákòóso fún iṣẹ́ òde ní ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀gbẹ́ni akin alábí àwọn sọ di mímọ̀ pé ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí wọ́n ṣe gbogbo ètò láti ṣe àtúnṣe sí àwọn ojúnà pàápàá jùlọ fún àǹfààní aráàlú bákan náà ẹni tó jẹ́ aṣojú láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ iṣẹ́ òde sínétọ̀ oseta ogun wọ́n sọ di mímọ̀ tí wọ́n sì ń ra àwọn kọ̀ǹgílá tí wọ́n gbé iṣẹ́ náà fún kí wọ́n rí pé wọ́n jábọ̀ iṣẹ́ náà dáadáa bákan náà ẹni tó jẹ́ alákòóso lẹ́ka iṣẹ́ òde ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni fẹmi dáre wọ́n ṣàlàyé pé orí afárá náà ni wọ́n ti kọ́ láti ọdún 1901 tí wọ́n tún ṣe àtúnkọ́ ẹ̀ ní ọdún 1960 tí ó sì ti lé ní ọdún 1994 báyìí tí ó sì nílò àtúnṣe ní kíákíá láti ṣe àtúnkọ́ ẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti jẹ́ kó di mímọ̀ pé àwọn awakọ̀ yóò máa sanwó tí wọ́n bá gbé ọkọ̀ wọn sí àwọn àdúgbò báyìí o kó tó di ìparí ọdún 2026 ẹni tó jẹ́ gíwa àjọ lagos state parking authority laspa omidan adébísí adélábù àwọn náà sọ̀rọ̀ ẹ̀dí mímọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ní ìjọba ìbílẹ̀ ìkẹjà local government nígbà tí wọ́n ń sọ di mímọ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ láti ẹni tó jẹ́ alūkkóró ní àjọ ọ̀hún wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa lọ ń gbé àwọn ọkọ̀ wọn sí àwọn àdúgbò káàkiri tó ń fa àkọlùkọgbà ọkọ̀ nígbà tí ìjọba ìpínlẹ̀ èkó àti àjọ náà ti gbé àwọn ibùdókọ̀ kalẹ̀ pàápàá jùlọ ní agbègbè ìkẹjà sùrùlérè victoria island ìkòyí àti lẹ́kí lójúnà àti jẹ́ kí àwọn èèyàn máa gbé ọkọ̀ wọn sí wọn ní àwọn fẹ́ ṣe ètò yìí láti pé àwọn èèyàn kan máa gbé ọkọ̀ wọn káàkiri sílẹ̀ kí wọ́n sì bá tiwọn lọ àti láti lè dín àkọlù kọgbà ọkọ̀ kù wọn ní àjọ náà tún gbé ìgbésẹ̀ láti pé ètò náà yóò tún jẹ́ kí iṣẹ́ pọ̀ lọ́pọ̀ yanturu fún àwọn olùgbé ìlú èkó ìjọba ìpínlẹ̀ èkó ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ti tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún mẹ́wàá láti ṣe àgbélárugẹ fún ilé ìwòsàn kéréje ní ìpínlẹ̀ èkó ọ̀rọ̀ ìwé àdéhùn ni wọ́n sọ di mímọ̀ níbi ìpàdé ọlọ́jọ́ méjì èyí tó wáyé èyí tí àjọ lagos state primary health care board gbé kalẹ̀ ní agbègbè lápẹ́ ní ìbẹ̀jù lẹ́kí pẹ̀lú àkòrí ṣíṣe àtúnṣe àti ètò ìrànwọ́ fún ètò ilé ìwòsàn abẹ́lé níbi tí wọ́n ti ń ṣe àpérò ọ̀hún ẹni tó jẹ́ alákòóso fún ètò ìlera ọ̀jọ̀gbọ́n akin àbáyọ̀mí wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ lójú náà ti mú àgbélárugẹ bá ẹ̀ka ètò ìlera bákan náà ni tó jẹ́ akọ̀wé àjọ ọ̀hún dókítà ibrahim mustapha wọn ní ìpinnu àwọn ni láti pé ìdàgbàsókè tó lọ́rìn pàápàá jùlọ ó bá ẹ̀ka ètò ìlera àti ṣíṣàdínkù sí ikú aláboyún àti àwọn ọmọ kéékèèké alága ibẹ̀jú lẹ́kí local government ọ̀gbẹ́ni sẹ́san
olowa awon pe awon so di mo pe ijoba ibile ohun awon si ko owo to kere ju ida 15 ninu eto isuna ijoba ibile na lati seranwo fun eka eto ilera won ti je ko di mo pe enikeni ti iwo ba nipa lati seranlowo fun na leni keji e oya toju e won lo kere ton o le ni gba awon olugbe ilu eko ti won ja anfani eto onje ofe bi iresi ewa gari eti won pe fun won lati fi sadiku si eto bi eto oraje se sojojo lasiko ta wa yi lati le ran won lowo oni awon ajoko ti ki se ti ijoba ti won po won ni Human Development Initiative Foundation HDIF oni won gbe eto na kale lati fi se iwon ti odun 39 ti won ti da egbe ohun kale ati lati le lapa ni awujo nibi aye na to waye ni ifasiti ilu eko ni akoka iyaba eni to je alakoso fun ipese oro ati igbade sise ni ilu eko ogbeni akiyemi ajigbotafe won gbori fun awon egbe ti ki se ti ijoba na lori bi won se ranwo fun awon ti ko ri kamuko ni agbegbe won ati lati ri pe awon de ri peke awon ti siko rika muko bako na alakoso hun se o dai leka eto okowo arabiri abiose taiwo wa soju fun won so di mi pe ijoba enu won dun si eto na won se mu agbelaruge ba aralu o dari egbe HDIF hun arabiri olufunso o wa sonye won je ko di mi pe awon gbe eto na kale lati derin pe ke awon opo awon agbalagba awon ti eya ara perinja ati awon ti ko rowo ponla ni awujo bako na ni arabiri na test waju pe ogoro awon egbegberun awon kekeke la won ti seranwo fun lati ile eko alako bere debi titi di ifasiti eti e pe egbe ti ki se ti ijoba HDIF ohun ti won gbe kale fun awon eyan akore wa yemi si dada jabo pe opolopo awon ti o je anfani ohun ni won dupe lowo awon ti won gbe irun lagbara ohun sile opo to da si abala agbeyewo wa lori eto koko nu iwe iroyin laaro to ni won ti sapojuwe bi ase ti ijoba apapo pa lori bi won se nlo oye dokita lati ri pe won dekun fun awon eyan en ti o ba fe gba oye ohun o gbodo lo kawe fun ni oro yi jeyo lori bi won se gbori fun alakoso fun eto eko gbeni tuji alausa nigba to nso di mi pe opo ti won fun ni awon epo ni won silo papa julo awon mi won okeko to iyen ko to di pe won gbe ipo ohun le won lowo opo safikun pe awon to ba fe gba ipo ye ki won kose mose dada ko to di pe won gbe ipo ohun na lowo ati pe ipinu ti ijoba apapo ati igbese ti won gbe yi o ma tubo da abobo eto eko lorilede wa Nigeria nigba ti ijoba apapo na wa nso di mi pe awon gbe eto na kale ati ase ohun lati pe opolopo lo lo ipo ohun lati ma fi lo awon eyan lowo gba ti won si fi sabuku ba ofin le yi royin apapo le wa le ngbo lowo lati le se wa Bond FM 92.9 ka radio Nigeria to wa ni onigbongbo nilu Ikeja.

ẹṣẹ́ púpọ̀ tẹ́ ń tẹ́tí sí wa ìròyìn àpapọ̀ lẹ̀ wá ń tẹ̀ síwájú láti lè ṣe wa bond fm 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú ìkẹjà ẹni tó jẹ́ olùdarí àgbà fún àjọ tó ń rí sí ètò àgùnbánirọ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà yẹn national youth service corps brigadier general ọlákúnlé norfield ti rọ àwọn àgùnbánirọ̀ àwọn ọmọ àgùnbánirọ̀ láti dẹ́kun à ń kópa nínú ètò òṣèlú bí a ṣe ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 brigadier general norfield wọ́n sọ̀rọ̀ ìdí mímọ̀ nígbà tí wọ́n ń gbàlejò àwọn ọ̀wọ́ kínní ní ibùdó ìdánilẹ́kọ̀ọ́ ní gúúsù nípínlẹ̀ zamfara tí wọ́n sì ń sọ ìdí mímọ̀ pé àwọn ọmọ àgùnbánirọ̀ yìí ọ̀pọ̀ wọn ni wọ́n máa lò gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí ó máa kópa níbi ètò ìdìbò èyí tó ń bọ̀ lọ́nà lórílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n sì rọ̀ wọ́n láti dẹ́kun à ń lo ìkànnì ayélujára wọn láti máa fi taari àwọn ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ bí kò ṣe pé kí wọ́n máa fi mú ìṣọ̀kan bá orílẹ̀-èdè nàìjíríà bákan náà ni wọ́n rọ àwọn ọmọ àgùnbánirọ̀ ọ̀hún láti pé wọ́n tẹ̀lé òfin kí wọ́n sì máa kópa nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà bí ìjọba àpapọ̀ ṣe ní ìpinnu láti mú ìgbáyé gbádùn bá ilẹ̀ yìí àti ètò ààbò tó gbópọn bákan náà nínú ọ̀rọ̀ tirẹ̀ brigadier general norfield wọ́n rọ àwọn ọmọ àgùnbánirọ̀ ọ̀hún láti pé gbogbo ìgbésẹ̀ èyí tó yẹ pé wọ́n gbé ní ibùdó ìdánilẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ọwọ́ kíkọ́ fún wọn kí wọ́n rí pé wọ́n kópa níbẹ̀ ìjọba ìpínlẹ̀ kogi ti jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn ọmọ aláìlóbìí pàápàá jùlọ èyí tó yẹ pé wọ́n jí gbé ní àwọn ọmọlé aláìlóbìí ní ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ pé àwọn ti gbà padà ẹni tó jẹ́ alákòóso fún ètò ìsọfúnni àti ìbáraẹnisọ̀rọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni kingsley fanwo àwọn ni wọ́n sọ di mímọ̀ pé àwọn ṣiṣẹ́ ọ̀hún pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá láti rí pé wọ́n gba àwọn ọmọ ọ̀hún padà wọ́n ní báyìí àwọn ti ń dọdẹ àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ṣe iṣẹ́ náà bákan náà ni wọ́n rọ àwọn tó bá fẹ́ gbé ibùdó ọmọlé aláìlóbìí sílẹ̀ láti rí pé wọ́n forúkọ sílẹ̀ ní abẹ́ ìjọba àti pé gbogbo ètò ló ti wà láti pé ìdáàbòbò wà fún àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn agbébọn rìnà jí àwọn ọmọ yìí gbé nílùú lọ́kọjá ní oṣù tí ó kọjá ẹgbẹ́ All Progressive Congress APC ti sọ ní mímọ̀ pé kò sí pé àwọn tún ń ṣe àyẹ̀wò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́ lórí ìgbaradì de ètò ìdìbò abẹ́lé fún ìgbaradì ètò ìdìbò ọdún 2027 ọ̀rẹ́ jẹyọ látọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe wọn lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé tán alūkkóró ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Felix Mọ́kà sọ di mímọ̀ pé àwọn ti ṣe àyẹ̀wò fún ààrẹ Bọ́lá Tinubu ní ọdún 2023 nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ gbégbá àti di ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú mọ̀ fún ìdí èyí àwọn nílò àtúntún ṣe àyẹ̀wò míì mọ́ fún ààrẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé àwọn ní ìgbẹ́kẹ̀lé lórí àbájáde ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àwọn gómìnà àti àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè yìí ilé ìfowópamọ́ First City Monument Bank FCMB ti sọ di mímọ̀ pé àwọn ti ṣíde ètò kan tí wọ́n pè ní She Ventures fún àwọn olókoòwò kéékèèké tó máa jẹ́ ètò ẹ̀yáwó fún àwọn olókoòwò lójúnà àti jẹ́ kí ìdàgbàsókè bá ètò okòwò wọn wọ́n ní ètò ẹ̀yáwó ìnú tirẹ̀ láti ₦1,500,000 sí mílíọ̀nù ₦5 àti àwọn ètò míì láti ₦5,000,000 sí ₦10,000,000 tí wọ́n sì fi oṣù péré ti san owó náà wọ́n ní owó ọ̀hún ló jẹ́ pé kò ní ní owó èlé nínú ètò tí wọ́n ṣe láti lè dá owó náà padà ẹni tó jẹ́ olùdarí àgbà fún àjọ FCMB Yemisi Edun wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn gbé ìgbésẹ̀ láti lè kín àwọn obìnrin lọ́wọ́ pàápàá jùlọ àwọn olókoòwò lójúnà àti jẹ́ kí okòwò wọn lè máa tẹ̀síwájú bákan náà ni olórí ẹ̀ka She Ventures ọ̀hún ní na Jacob Ogogo àwọn sọ di mímọ̀ pé àwọn obìnrin

0: Bẹ́ẹ̀ni, bó ṣe jẹ́ gangan nìyẹn, òjìjí ayé wa, ó ní gbogbo ìbẹ̀rù tá a bá ń ṣe nílé ayé yìí. Torí pé ẹ̀dá tó bá wà tí ò bá ti ẹlẹ́rìí ọkàn mọ́ fún gbogbo tó bá ń ṣe láyé ó ti kú nìyẹn. Àwa máa dúpẹ́ ọ àfògo fọlọ́run ọba tó rọ́lọ́run tí ò jẹ́ kẹ́rìí ọkàn tiwa kó tí kú. Adúpẹ́ fọlọ́run tí ẹ bá wojú aago yẹri pé aago méjìlá àbò kù ìṣẹ́jú wíní ní kó lù. Àwa máa ṣe báyìí ká máa lọ báyìí ní lọ́ta ayọ̀ àti towó ìdùnnú torí pé ọlọ́run ló ń bá wa ṣe. Ìfẹ́ ló dẹ̀ tó wá pọ̀ níbí nítorí pé Yorùbá Haúsá àti gbogbo ẹ̀ náà lájọ wà pọ̀ níbí. Nínú ilé pẹ̀lú mi níbí àwọn ẹ̀ka èdè Ndigbo wọ́n ti wà níbí. Tobechukwu Ayude wọ́n ti wà níbí láì nígbàgbé Aunty Maureen gbogbo wọn wà nílé. Alájà ọ̀rẹ́ olúwa Gbọ́náìkẹ́ àwọn náà wà pẹ̀lú mi gbágbágbá nílé agbára níbí. Àwọn ni màmá wo olóòtú wa fún tòní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A tún máa pàdé ní pàdé ayọ̀ láṣẹ Elédùmarè ọba. Lórúkọ tèmi tọ́pẹ́ àgùrù tí a jọ jẹ́ akéde ètò lónìí. Ọláyínká nígbà lórúkọ tèmi o. Adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ má gbàgbé ẹ tún pàdé wa ní ìrọ̀lẹ́ aago mẹ́rin àbọ̀ ní orí ètò Àdílé Bàrẹ̀ Ọ̀tún. Adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Tọ́ Tobechukwu, may God dey with you.
1: Ami.
0: Ami. Bye bye.

akpọ ọgwa WhatsApp nke ọ bụla ị chọrọ ime anọ m ya 08037582645 08037582645 udo dịrị unu.

Abeba 92.9 Bond FM. Oh, Gendi Bobon FM 92.9 Akanchawa. Hapo yana 92.9.

Abueba 92.9 Bond FM. Oh, Gendi Bobon FM 92.9 Akanchawa.

0: 92.9 Bond FM Igirigindo.
1: Hapo yana 92.9.

0: dédé àsìkò yìí ṣàlàáfíà lágbá yín èèyàn àlàáfíà ni àwa náà wà lápá bí olúwa ṣeun a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ayé obìnrin tòní eléyìí tó ń gorí afẹ́fẹ́ láti iléeṣẹ́ Bond FM 92.9 tó fi kalẹ̀ sí nọmba 18 Adékúnlé Fájúyì ìwé JRA Ìkẹjà lápá bí Fọláṣadé Kádìrì ní orúkọ tèmi wọn ni Kárìn Kápọ̀ iyẹ ni iyẹ ni àwọn tèmi lọ́kùnrin àti lóbìnrin tí a jọ ń tukọ̀ ètò ayé obìnrin lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn náà wà kalẹ̀ wọn ọ̀gbẹ́yìn rárá Grace Fakunlé bó ṣe ń kiyin bẹ́ẹ̀ náà ni Ọ̀túnba Àgbáyè.
1: Bẹ́ẹ̀ ni ohun tá a mọ̀ lámọ̀ yìí mẹ́ta ò lè dúró méjì méjì àti pé àkọ́bí ọmọ kì í jẹ́dòwò tó bá ti di aago mẹ́rin àbù gẹ́rẹ́wẹ́ àti ọ̀gbẹ́ gbogbo yín ti jókòó ẹ ti wá bìkan jókòó sí kẹfẹ́ yìí ti láti gbọ́ ètò ayé obìnrin ètò kò ṣe má gbọ́ ni ètò náà tó pé ó ń kọ́ni lọ́gbọ́n ó ń kọ́ni lóye ó kùn dilẹ̀ ẹni ṣe ẹ gbọ́ àdúrà ni mo ń gbà gbogbo gbà ẹni tẹ́ ń gbọ́ wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ fẹ́ wa dénúdénú àtẹ̀yìn tẹ́ ẹ̀ fẹ́ wa náà ẹ kò kàn sí mẹ́sì máa ṣe láì ní gbóhùn wa náà ni ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ilé yìí ò ní dàrú ilé yìí ò ní dàrú ayé yìí náà ò ní dàrú kí ilé yìí ò bá ti dàrú ẹ máa ní ìtẹ̀síwájú elúgbàjọ abiodun lèmi jẹ ọtúnba fún gbogbo federation akínká òsórí ètò ayé obìnrin láti bọ́ fm 92.9 ètò tọ̀sẹ̀ tún máa ó pa tún ga
0: jùlọ
1: ó máa dojú tẹ́lẹ̀ lọ.
0: So wọ́n ní ètò ayé obìnrin ṣé ó dá lórí ohun gbogbo tó jẹ mọ́ ìgbésí ayé obìnrin àti ìdílé rẹ̀ àbí lásìkò tí gbọ́mi sí omi òtó tó bá ṣẹlẹ̀ nínú ìdílé rẹ̀ ọ̀nà owó ní ìwọ ìyàwó rere nínú ilé ọkọ̀ ń gbà
1: láti
0: ìyàwó rere ìyàwó rere nínú ilé ọkọ̀ ọ̀nà owó ló ń gbà.
1: Ọdún ọ̀gbìn méjì ni ìyàwó méjì lóbìnrin ọkọ̀ agbó obìnrin rere àwọn tó wá sára fojú hàn ní ṣọ́ọ̀tì àtọ́lásàlátú wọn ni ẹgbẹ́ obìnrin rere kò sẹ́gbẹ́ obìnrin burúkú.
0: Ọ̀nà owó ló ń gbà àti gbọ́mi tí omi òtó tó bá ṣẹlẹ̀ nínú ìdílé rẹ̀ ṣé kìí ṣe wípé ẹ̀yin ìjòyè alárọ̀ká tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ro ẹjọ́ ọkọ yín fún igbá òun náà ni ẹ̀ ń rò fún àwo tó bá jẹ́ báyìí irú ìwà báyìí ó kù díẹ̀ káà tó irú àwọn nǹkan tó bá jọra wọn báyìí òun náà ni a máa ń gbé yẹ̀wò lórí
1: ètò
0: ayé obìnrin èmi máa ń sọ mo ní ètò fèyíkọ́gbọ́n òun ni ètò ayé obìnrin jẹ́ fún ọkùnrin àti àwọn dádì
1: bẹ́ẹ̀ni ọkùnrin àti obìnrin
0: bẹ́ẹ̀ni láì fi àwàdà ṣe yẹ̀yẹ́ o
1: kò tiẹ̀ sí bí ọkọ tilẹ̀ máa báyàwó jà tàbí kí àwọn bá ti máa bọ́kọ ìjà tó Fọláṣadé kò tó kóòlù yìí máa bọ́kọ kò sí bí obìnrin tilẹ̀ máa bọ́kọ ìjà tó bá débì kan obìnrin àṣà a parija ndadi orin
0: eyin ọkùnrin
1: náà ni kókó tá máa da ìrọ̀ yín ọkùnrin sí.
0: Farabalẹ̀ kó o gbọ́ ilé yìí. Mo ní láì fi àkókò ṣòfò. Lónìí ohun tí à ń gbé yẹ̀wò mo ní kí ni ẹ fẹ́ ṣe irú àràwọ̀ gan-an lẹ fẹ́ dá sí ọ̀rẹ́kùnrin yín fún ọdún méjìlá tí ẹ̀ sì ti palẹ̀ ọkàn yín mọ́ wípé ọkùnrin yìí òun náà ni.

0: ẹfẹ
1: ikọ lọrọ kọ ẹwà
0: bẹẹ ni kí ọkùnrin yìí kó wá lọ fẹ ọrẹbìnrin yín ọrẹ obìnrin yín tó jẹ kòríkòsùn yín kí ẹ sì jọ jẹ ọrẹ tímọ tímọ kí ni ẹ fẹ ṣe tírú eléyìí bá tó bá ṣẹlẹ sí yín àtẹjíṣẹ òní kí ẹ fi ránṣẹ sí wa o ẹbí sí 0706
1: 111
0: mo ní kí ni ẹ fẹ ṣe
1: tí ìgbésẹ̀ wo lè fẹ gbí
0: bẹẹ ni
1: tó bá jẹ wípé ọrẹ kọrẹ ní ẹjọ ń dọrẹ bọ
0: kò
1: sí àní àní ayé ti mọ mọmì ti mọ dáàdì ti mọ pé ìkúrọ lábàá kú ẹwà
0: pé ẹjọ fẹra
1: yín yóò pé dáàdì lọlá ni ó wá di biri
0: ọrẹkùnrin yín
1: ó wá di biri lójú ọpọdà ọrẹ bí wà lọ sá ó wà lọ sá ọrẹ yín nìkan ó lọ sálàdà àwọn olùsálà kí
0: kò ní ìbísàládà ó ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀
1: ok ó wọlé tọ lọ
0: ó wá fẹ
1: ó lọ nẹ ìyàwó ìyàwó fún un nẹ
0: sí ọlọ́run
1: ó wà lọ nẹ ọ̀rẹ́ yín
0: ọ̀túnba ní sùúrù mo ní kí ọlọ́run fi àyè gbà wá ó ṣeṣe ká ṣe ojú òpó wá sílẹ̀ ṣùgbọ́n láì tí ì ṣe ojú òpó sílẹ̀ ẹ máa fi àtẹ̀jíṣẹ́ ẹ máa fi ránṣẹ́ sí nọ́mbà tá a tẹ̀wọ̀n 0706 111 2129 ètò ayébìnrin tẹ̀síwájú bond fm 92.9.
2: ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
3: ṣé lóòótọ́.
2: bẹẹni tasty cube chicken flavour ni o tí wọn ṣe pẹlú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a ṣe ìdàjẹ pọnu ńlá. bẹẹni tasty cube chicken flavour á fàdù ara máa ń da tó ń jẹ. mo ti gbà tí tasty cube chicken flavour lẹ́sẹ̀kẹsẹ̀. tó bá jẹ bẹẹ ajá fara o sáré lọ ra tasty cube chicken flavour tiẹ lónìí láti máa jẹgbánu oúnjẹ àjẹ pọnu ńlá. Tasty Cube Chicken Flavour ó ń fún wa lóúnjẹ tó gbádùn. Tasty Cube Chicken Flavour ó wà lọ́lọ́gọ́rùn-ún gíráàmù, ọlọ́gọ́rùn-ún mẹ́rin gíráàmù àti ọlọ́gọ́rùn-ún mẹ́fà gíráàmù. Ó tún wà níyẹn fún.
4: True strength. What defines it? The brilliance of a player or when a team comes together to win. A solo beat or the rhythm of many. The flair of one dancer or the art of a truth, one distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
5: Tayo, ṣé o rí pé health center àdúgbò wa ti yí padà ni?
6: Yípadà kọ́ yípadà ni. Nígbà tí mo débẹ̀ kẹ́yìn, ṣé ni wọ́n ní kò sí ibùsùn fún aláìsàn, kódà wọn ò ní oògùn.
5: Kò rí bẹ́ẹ̀ mọ́ o, a ti ní àwọn nọ́ọ̀sì rẹpẹtẹ àtàwọn tó ń tọ́jú àyíká ilé ìwòsàn, kódà omi ẹ̀rọ ti wà níbẹ̀.
6: Ṣé lóòótọ́?
5: Bẹ́ẹ̀ ni o, mo tẹ̀ gbé títí lọ síbẹ̀ fún abẹ́rẹ́ àjẹsára lánàá. Gbogbo rẹ̀ sì lọ ní ìrọwọ́-rọsẹ̀.
6: Ọ̀dà ò, mo ti gbọ́ èmi náà máa ṣàbẹ̀wò sí ilé ìwòsàn àdúgbò wa lọ́la. Àkókò ti tó láti mọ nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀.
7: Káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba ti ń ṣe àtúnṣe sí àwọn health center wa. Ìpèsè àwọn nọ́ọ̀sì tí ó mọṣẹ́ wọn bí iṣẹ́, oògùn àti àyíká tí ó mọ́. Ìwọ náà ṣe bí màmá títí mọ ilé ìwòsàn alábọ́dé tí ó súnmọ́ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
8: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Health Care Development Agency (NPHCDA).
4: True strength. What defines it? The brilliance of a player or when a team comes together to win. A solo beat or the rhythm of many. The flair of one dancer or the art of a truth. One distinct voice. Or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
0: Ẹ̀ṣẹ̀ ayọ̀bìnrin láti ilé ṣe bond fm 92.9 tó ibi tí ẹ̀ lọ kò jìnnà rárá ibi tí àyàwó náà ni ó pọ̀ lónìí mo ní tí ọ̀rẹ́kùnrin yín fún odindi ọdún méjìlá
1: tẹjọ se wọle wọde
0: won
1: ti mo yin ka da daju daju
0: won ti pe
1: be ni ma fe ra yin
0: o wa fi yin sile
1: eyin gan ti gba po pe ipo la la ma fo e wa
0: arakunrin yi wa fi yin sile wa lo fe ore yin lobirin to si je ore simo simo yin ore ko ko sun yin kini e fe se
1: boyo se si ni o abi bakan bakan ko mo mo abo se si
0: woni
1: atari pe ore mo yin yin simo simo yin ni o ka ku so pe yon dole ko je be si yin lojo yen
0: mo ni lati ba wa dance abi adeji se mo se 0706111 2120 na sugba awon iya ati baba se wa pelu mi ni ile agodo grace wa kole
3: o
0: ka bo so de to
3: o lagbara bi a sa dadi wa kun ni wa ni oro na kenu
1: olorun je olorun je de ko le ko le je jere si ti e ko le se olorun je ko je
3: ami
1: to wa grace o so pe ati in fact ati daku
0: o so go ba pe ko sara se won ri lati
1: se le yi mo so ba ara le
0: ni pe mo ti pa robo ni
3: kemi si mo ja scale bayi le so pe kini
1: o ma ja bo ja scale to le ba ja wale
0: grace fa kole ba mi soro
3: dada lo kuku mama kan wa la
0: se o ti si kini ero gba lori kan to sele yi
3: ah ko si nkan te yan fe se toru ko bayi ba ti waye
1: soto ni o ma paru awon ale o soto
3: eleyi o nse oro
1: ba se wori kilo ma si
3: kini mo wa fe se leyin pe ko luwe kun fadura
1: adura wo lo fe gba
3: ah adura ni ko de fo gbon ori na
1: si adura pe ko yun baje abi kan ja
3: rara egbo bibeli ni ibukun ni fomo odo na to fo gbon se ogbon na le yan ma fi se gbogbo e abi
1: se adura
3: ba fe ti
1: yo adura fe se o tori mo lo fe
0: o so ba
3: je ki fa se le se gbo to fe ni brother mi tu dari e si bayi
0: lori fin ta to
3: se gbo oro ti brother mi so ni ma fe tele brother mi ni ki pada lo si fe ki n lo
1: ko lo sadura me
0: ki lo ri ki lo wa nu se ki lo ri so si
3: in to wa nbe na ni se ngba to okay okunrin to se oru nkan be kini ka so fun ko si nkan kan ta be se ni asa asa eleyibo won ni didi that we don already
0: se ki ore ore birin re tele yi ko gba fun lohun abi
3: o ma gba fọ lọna ni ki wa lo are ji ah dodo ni
1: e wa o
3: nipa ti se ko fe ki le
1: tuka
3: ko si wa la ko fun ba
1: mi olomo jari ni wa la olomo jare je olomo jare je bi ka bo ni lo so si tuko o ala ti reje dodo le leyo
3: be ni o je bi ka ja ba ti o ka ma be je mi
1: ki o kure ku ori re nitori pe nkan ni di meji ki no bi
3: mo je ri yin bi teyin ma na si ni
1: okunrin sa ni wa la okunrin o le bo ke ore yawo ni ti mo ti mo to ma nri wa so to wa ko lo to si e
3: ah o
1: je
3: ni ogun ni ogun ni ogun la ka chief to fi se nu
1: okunrin o lo so pe yawo ore o ni
3: ba
1: ti fu akekere
3: be
1: ni o to ati to so o ma ba mi ati bobi ni so
3: eh se bi ti ni le mo
1: ba lo so mo re pe e le ko so so bai bai so ah o do ma ti mi o wa so mo
3: ni
1: ko le ko le boya ko lo yawo ko to so pe
3: a ni ko bi olokunrin o boya ah o tu ba e
1: so bai eh
3: o tu ba e so koro o ka lo re yawo
1: o ti wa ni be ti mi ore aya so fun pe ah rara o ah ka mo ni wo
3: sore yawo lo wa wa ba
1: bo mo gba to won e o soju si
3: okay e ma gbo ngba to wa so boya ko so fun pe eni suru o ye ko so fun pe o ka ma ri ka ni pokunrin e lo lo so fun obirin o ye ki
1: o ye bi to ka obirin e so fun yo le resist egbe se won lo yi
3: se gbo o wa ye ko obirin e so fun pe o se wo ko le se se abi be ko
1: ah obirin
3: ale yi okunrin
1: ko ba se pe okunrin lo ba
0: opo kini e ro pe kini amoran eni si ki lo fe kan
1: so amoran mi ni pe
3: ah mi so eni o ji meji kinu biyan
1: meji ni o
3: se gbo akoko
1: ore
3: eh
1: won ni oda na boda eni oda ko ma fi binu eni abi ni bi nda ni to ba je ore eni
3: e ri mi pa
1: ka dara ni pe awon meji la je bo re la pera wa
0: eh je pe ko gba igba awon meji ja fe
1: oko ko fi okun ko na
0: la ati eh ki se gbogbo obirin lo le duro bi
3: pa o tun ba ma le se pa so pe ka awon meji
1: ko so ore ni mi o ti ba je ma wo so
3: o lu ore e were
1: wo ni o ko na je ma nda sara
3: eh go you
1: so
3: pe je bi owe eyin agbalagba won ni kini kini mi ni o yato si kini kini wa
1: ni ara
3: ara
1: wa le yo bin
3: na ni ara ni
1: eh ko da ruko en gba ta won ti
3: kini o ja ruko ti
0: ya wo keji ki
3: se eh je eh to ba te wa je pe ni kiakia na ti o ro ti ni yen eni to je pe ohun lo be
9: Ìsẹ̀méjì omi òrùn bo lẹ́mọ̀nì síbi ìdúkọ̀ àti iyọ̀.
10: Kí ló ń fò fọ́? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
9: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
10: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: Here you go, dear.
1: Mom, you didn't add milk.
0: No need to. Taste it and see why.
1: Wow, but how?
0: Is it milky?
1: Yes.
0: Is it creamy?
1: Yes.
0: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
1: I love it, Mommy.
2: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your child win every day. Milo, energy to go further. Milo.
3: Mímọ̀ Kristi látọ̀run wá CCC Oreb Cathedral Ikeja 2 tó wà ní 1, 3, and 5 Joseph Odunlami Street off Thomas Alako Street ọgbà Ikeja pé gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba àgbàyanu tí ó wáyé lọ́dún yìí Oreb Crusade 2026 pẹ̀lú àkòrí In Him Was Life inú rẹ̀ nìyé wà John 1:4 pẹ̀lú àwọn ètò ọlọ́kọ̀ òjọ̀kan látọjọ́ Monday May 4 títí di ọjọ́ ìsinmi Sunday May 10 ọdún tá a wà yìí ẹ wá gbàdí àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ọba mi ń lò gbọ́ àwọn iṣẹ́ ìyanu sínú ayé ọmọnìyàn olùgbàlejò àgbà ọjọ́ náà Monsufiro Evangelist Samuel Akinyode JP Shepherd in charge Assistant Monsufiro Evangelist Afis Peter Kiki bákan náà Assistant Monsufiro Evangelist Abiodun Ọlọ́run Nísọlá JP Mother Celestia Prophetess Dr. Atinuke Abioro JP ọjọ́ Friday May 8 nìsọjí àgbàyanu yóò wáyé Orib Mega Crusade látàgò mẹ́sàn-án àṣálẹ̀ mọ́jú kẹlẹ̀lẹ̀ ní Agege Stadium pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run ọlọ́kọ̀ òjọ̀kan ọjọ́ Sunday May 10 gangan ní ìdúpẹ́ àti ìfẹ̀ mí ìmúre hàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ ìwọ náà wá tẹ̀bi tara fún ìdáǹdè àti ìtúsílẹ̀ tí ò lẹ́lẹ́gbẹ́ Jésù ń retí rẹ.

0: protection that pays today. Call 0700 AXA Manta to get a motor insurance that pays. AXA, know you can.
1: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
2: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T&Cs apply. Nescafe, make your world.
3: Orí ẹ̀ta yóò bí lásán aláwọ̀ àti ilé àtẹ̀jíṣẹ́ gbà láti ọ̀dọ̀ àwọn tó ń gbọ́ ètò yìí. Arábìnrin Tóyìn láti ẹgbẹ́ dá. Wọ́n ní ẹ̀kọ́ gidi ni eléyìí fún àwọn obìnrin. Wọ́n ní ká ṣọ́ra fún ọ̀rẹ́. Arábìnrin Tina láti Bára tí wọ́n ní ọ̀dàlẹ̀ ni ọkùnrin yẹn. Kò ní àdéhùn rárá.
4: Yóò
3: gbọ́ ọ̀túnba.
4: Bí bó ni ẹ mọ̀ dédé ẹrù kẹrùlẹ̀ ọ̀ni ẹlẹ́ni lórí náà.
5: Ọ̀túnba bìtírẹ́yà lọkùnrin yẹn ẹgbẹ́ abẹ́.
4: Oye ìbìrì tírẹ́là wo ló gbé? Tó gbé tírẹ́là wo máa gbé tírẹ́là wà lẹ́yìn.
3: Ṣẹ́rú láti ìpàjẹ́
5: àbọ̀dọ́kùnrin
3: ni mọ́yọ́bìnrin ni kò ní ìfura láti mọ irú ọ̀rẹ́ tó ní
5: bẹ́ẹ̀
4: ni. Ìfura. Ẹkúnbọ ọmọ ní ọmọ òfura.
5: Ọmọ òfura ni bẹ́ẹ̀ ni.
3: Táyọ̀ obìnrin Tòní ó tún sí ń
5: kájà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ
3: ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run ọba àti lọ́wọ́ gbogbo àwọn tí a jọ kó ètò tòní tá a jọ kójọ tá a sì jọ ṣe grace fàkúnlé ẹ̀ka àwọn aráalé.
5: Bẹ́ẹ̀ ni grace Temitope Fakunle ló ń kí n pé ó dìgbà kan náà ká tún fi pàdé ṣùgbọ́n ká tó fi re pàdé eré náà la máa rí. Ẹ̀yin bá fẹ́ ṣe ayẹyẹ bóyá nídìí alágàdúrà alágàjókò fún ìnáwó yín ẹ pé grace Temitope Fakunle sórí 08139652194.
4: Ẹ̀wọ́n
5: náà ló máa fẹ́. Alágàdúrà alágàjókòó
4: ni. Ilé ti ìyàwó ọkùnrin tó fẹ́ fi àwọn méjì síbi ìyàwó ìyàwó ẹ̀jẹ̀ àwọn ẹ̀sìn méjì
3: wáyé.
5: Èmi náà lọ máa pè é, èmi náà máa lọ yanjú
4: ẹ̀. Ọkùnrin tó máa fi sí.
3: Ọtúnba dágbére.
4: Tọ́ ilé lọ́kọ̀ sí ikú àti lọlé. Ọlọ́run ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run tó fún wa ní ètò níṣe. Ilé yín ò ní dàrú, ọ̀nà yín ò ní dàrú. Ẹ kí ìsara o, kẹwọ́ rẹ̀ tẹ́ máa bá rìn. Kásọ̀ ni bá rìn, kásọ̀ ni bá rẹ̀. Nítorí ọ̀rẹ́ bí ọ̀tá, wọ́n pọ̀ ní gbòòrò káàkiri. Ẹ mọ̀ da ibi kankan lé ọkùnrin lórí o. Elúgbàjọ Abiodun lèmi jẹ́ Ọtúnba fún gbogbo Federation. Ẹ lákòó ẹjọ́ ẹ má tó tèmi ò ní ṣe o. Èmi ò ní sọ tí òbò kọ bá mi jẹ́ o.
3: So wọ́n ní tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọkùnrin àti obìnrin ẹ jẹ́ ká máa dúró lórí òtítọ́ ìwà ọ̀dàlẹ̀ kò dára. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ètò ayé obìnrin àti ẹ̀yin tẹ̀ ń gbé epo olówó wá sórí ètò yìí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Iléeṣẹ́ BS Media tó wà ní nọmba 67 Rightway òkè òkè ni ẹyẹ ń fọ̀n òkè òkè ni iléeṣẹ́ yín yóò máa lọ. So lónìí ìmì ìgbàgbé Mọ́lẹ́ni Kéjì Kassim àjọṣe ètò náà ni. Nurudeen.
5: Bàbá lẹ̀jíìtì ni ẹ̀tẹ́ bá gbọ́ lẹ̀jíìtì.
4: Ẹ́ńjìnà lẹ̀jíìtì.
5: Confirm ló ń jẹ́ bẹ́ẹ̀.
3: Àkọ́dún onímọ̀ ọlọ́wọ́
5: ọ̀gbẹ́ni
3: púpọ̀. Blessing Aluko olóòtú ètò orí tó ká ní ti akéde fún àsìkò yìí mo dúpẹ́ púpọ̀ o. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ẹ̀dùmàrè fún Láṣadé Kádìrì lórúkọ tèmi. Ire o.
5: Kábíyèsí kàńkà.

ẹ̀gbọ́n aláwọ̀sọ ọ̀pẹ́ bí gbogbo ìlú ẹ̀kọ́ pátápátá àti ẹ̀yìn ènìyàn ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ó ti yá o. Níbi àgbàyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbáko tọ́lọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ gbé kalẹ̀ àkòrí ìsọjí divine visitation ìbẹ̀wò látòkè wá Thursday àti Friday ọ̀sẹ̀ yìí ló máa wáyé o. Lábẹ́ olùgbàlejò àgbà pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ ibi ìsọjí under new bridge níwájú ìkẹjà local government ìkẹjà lọ́ọ̀kì ní ìlú Èkó ni o. Aago márùn-ún ààbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára Facebook at Ayọ̀dẹ́lẹ́ Tayọ̀ tàbí CSC Zion Family fún àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ pé pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ sórí nọ́mbà wọ̀nyí 0703691705 tàbí 0805574720 Jésù Kristi ní Olúwa ẹgbàbẹ́.

0: ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́sà tó kóni lẹ́rù lọ ni
1: bẹ́ẹ̀ni
0: nítorí náà ni mo ṣe sọ wípé àtòwúrọ̀ àtọ̀sán àtálé ayé mi ọ̀pẹ́ ni mo fi dá
1: ọ̀pẹ́ ni o
0: nítorí pé tí n bá tiẹ̀ fẹ́ dúpẹ́ tí n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lápá ọ̀tún àti lápá sí kí èèyàn bá sọ fún mi èmi gan fúnra mi mọ̀ pé ó yẹ kí n dúpẹ́
1: orin ọ̀pẹ la máa mú bẹnu
0: torí ẹ̀ ni mo ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
1: olúwa ṣeun
0: àti lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ ètò tọ̀rọ̀ tó
1: mọ̀ yín pátálà kí o
0: nítorí pé ẹ fi wálẹ̀ nígbà kan
1: àdúpẹ́ lọ́wọ́ yín
0: tọ̀rọ̀ tó rí lètò
1: ètò ní tọ̀rọ̀ tó rí
0: pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín prince olùgbẹ̀ngà àdùbí
1: tí
0: gbogbo èèyàn mọ̀ sí mc
1: ìtànṣán
0: tọ̀rọ̀ tó rí lètò kẹ lọ wá nǹkan fìdílé kẹ fìdílé nǹkan ẹ kú mọ̀ wípé ẹyẹ tèmi kì í fapá kan fò àjàdí dálẹ̀kẹ̀ náà wà nínú
1: ìgbó ọpẹ́ náà la máa fi wọlé torí wípé kíni bíbélì sọ wípé ká jẹ́ kí ọpẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣọ́ wa láti ọ̀sẹ̀ tó kọjá di ìwòyí ta tó fayọ̀ pàdé à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ayọ̀ náà lábá ẹ̀yìn olólùfẹ́ wa àti olólùfẹ́ Bond FM 92.9 àti olólùfẹ́ tọ̀rọ̀ tóní orúkọ tèmi ò yípadà wàá bọ̀mọ Sàláùdín rèé gbogbo èèyàn mọ̀ sí mc
0: àjàdíjálẹ̀kẹ̀ ẹ lọ wá nǹkan fìdílé o kẹ fìdílé nǹkan kẹ lè ráyè jẹ gbádùn
1: ètò ọ̀tọ̀rìn
0: akínyí ní gbogbo ibi tí afẹ́fẹ́ iléeṣẹ́ fẹ́ Bond FM tó ń fẹ́ dé nírọ̀lẹ́ yìí gbogbo ẹ̀yìn tẹ ti ń gbọ́ ètò ìtẹ́lẹ̀ àtẹ̀yìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ máa gbọ́ rẹ̀ máa ń sọ gbogbo ìgbà pé o ò lè gbọ́ ètò tọ̀rọ̀ torin kó o má rí ọgbọ́n kan tàbí méjì kọ́
1: ṣùgbọ́n
0: kò tiẹ̀ tó dípá máa wọnú gbogbo obìnrin lọ ẹ̀jẹ̀ ń dé yàrá gbára lókè lọ́hùn ẹ̀jẹ̀ ajó díẹ̀.

0: léyìn tún ta lẹ́nu
1: ìfò
0: lápẹ́lẹ́ yìí látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín láàrin babalọ́lá láàrin bá thankful lélẹ́ ó ti wà ní gbogbo platform lọ check ẹ̀ thankful látọwọ́
1: láàrin
0: babalọ́lá ẹ̀lọ́ máa jẹ́ ẹ̀rin lọ́nà ẹ̀ lè jẹ́ gbogbo ẹ̀ tán lé ní ọlọ́run sẹ́ ó ṣe máa jẹ́ gangan nìyẹn ọ̀rọ̀ tó rí lẹ́tọ̀
1: ètò nìkan rí
0: gbogbo àwọn abala ta máa mú gbogbo ẹ̀ náà la máa ṣe kí ni la máa mú lọ́jọ́ tèmi ní ẹ jẹ́ máa kọ́kọ́ kí àwọn ọmọ lọ́jọ́ bí
1: tóṣù
0: mẹ́ẹ̀ ẹ jẹ́ kí ẹni tó ń sọjọ́ bí tó jẹ́ ọ̀gá wa
1: ọ̀gá tíátíá
0: ẹ̀gbọ́n wa
1: èèyàn
0: wa àtolólùfẹ́
1: wa
0: ta ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ bí kò ṣe bàbá wa alhaji tèmídayọ òdútọ́lá olómù àwọn náà ni chairman nurtw ní branch
1: a ní gbogbo
0: gàrígà happy birthday to you
1: baba
0: ẹni aṣọpọlọpọ ọdún láyé
1: o
0: ẹni kọjúkú
1: ìṣẹlẹ
0: burúkú òní ṣẹlẹ
1: sí
0: dọlà iná àti iná
1: dọlà
0: àwọn ànábì lọdọ
1: ẹ o
0: bẹẹ ni tọrọ tó rí lẹtọ
1: ètò ní tọrọ tó rí
0: ẹ lónìí kí la fẹ gbéyẹwò ní abala ọrọ
1: àgbà
0: wọ́n ní ọ̀rọ̀ àgbà bí ò ṣe lówùúrọ̀
1: àṣẹ lálẹ́ bẹ́ẹ̀ ni dandan ni.
0: mo gbọ́ òwe kan tí pásítọ̀ kan pa lórí social media mo wá dúró mo wá ṣàṣàrò lórí ẹ̀ pé nígbà tí bàbá ẹ lè parí òwe yìí ẹni bó ló ṣe pòwe.
1: báwo ni báwo ni.
0: ó ní ẹni tí ìṣẹ́ ń ṣẹ́ kó má ṣe bọ ọ̀ṣun. ó ní ẹni tí ìṣẹ́ ń ṣẹ́
1: kó
0: má ṣe bọ ọ̀ṣun. ó ní ọ̀rọ̀ òkan tó ṣà ọ̀rọ̀ òṣàkọ́ ẹni tí ìṣẹ́ ń ṣẹ́ kó ṣe kí ni kó tẹra mọ́ṣẹ́ ni
1: wọ́n
0: ní iṣẹ́ lòògùn ṣẹ́. mo wá dúró mo wá rántí ìtàn adégbọ̀rọ̀ mo rántí ìtàn adégbọrọ mo mọ pé yìí tẹ wà ń lé gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa náà la mọ ìtàn adégbọrọ ẹjẹ mẹ́nu bá díẹ̀ ń bẹ̀ ọmọ ìbàdàn ládégbọrọ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ṣùgbọ́n nígbà tí ìṣẹ́ ń ṣe adégbọrọ ó wá sun orun mẹ́ta tọmọkùnrin sùn ó wá ronú jinlẹ̀ pé níbi tọ́rọ̀ dé yìí òun ní láti wọ̀ gbòòrò lọ
1: kóun
0: lọ ṣe kíni
1: kóun
0: lọ fi ọkọ̀ kún èjì kóun lọ wá iṣẹ́ ṣe adégbọ̀rọ̀ bá gbéra ó dìlú èkó nígbà tádégbọ̀rọ̀ máa délùú èkó òyìgbò ló dé sí nígbà tó dé sọ́jà òyìgbò ló bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ alábàárù ń bẹ̀ adégbọ̀rọ̀ ń ṣiṣẹ́ alábàárù ó bẹ̀rẹ̀ sí ní forí bá wọn gbé ẹrù káàkiri nígbà tó yá adégbọ̀rọ̀ dẹ tó ń kówó jọ tóun náà ra wíbáìrò tó fi ń kẹrù
1: olókun ti ń bò
0: kẹrẹkẹrẹ adégbọ̀rọ̀ tún kúrò lórí wíbáìrò ó rọmọlanke ó rọmọlanke kìíní ó fi ń kẹrù nígbà tó fi ṣe díẹ̀ ó rà dórí márùn-ún ó ti di pé òun náà tó ti ń yá àwọn alábàárù ẹgbẹ́ wọn ti wá ń dìlíva fóun gan kẹrẹkẹrẹ adégbọrọ ó rọmọlanke dórí mẹ́wàá nígbà tó kúrò lórí ọmọlanke ló bá kúra ọkọ̀ akẹ́rù ládégbọrọ bá rọkọ̀ akẹ́rù o ó rọkọ̀ kínní ó rọkọ̀ kejì gbogbo ohun tí mò ń sọ yìí kì í sọdún kan kì í sọdún méjì kì í sọdún márùn-ún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àfojúsùn àti àforítì sùúrù nítorí pé nínú ẹ̀gbin báyìí
1: òun lọ bá ń gbé
0: wọ́n fi ẹ̀gbin oríṣiríṣi kan adégbọrọ ṣùgbọ́n ẹni tó mọ bó ṣe fi lé sí bíyà mi bá pè mí á ní rántí ọmọ ẹni tó ṣe o rántí bó ṣe fi lé sí o adégbọrọ rántí bó ṣe fi lé sí ó ṣàrúnrí mọ ká má fọrọ gùn kí má bòpò lọlé olóró adégbọrọ náà wá dẹni tó ń fi ọkọ tó fi ń kẹrù nílùú òyìnbó
1: adégbọrọ
0: ti wá pọpúlà òun náà wá jẹ nìkan tó jẹ pé kì í fọwọ mẹwẹ wá jẹun òun náà fowó pamọ nígbà tó wá tó ọdún kan ládégbọrọ bá ní tọ níbi tó ń bẹrẹ bá dé
1: yìí ó
0: ilé làbọ sinmi oko ilé ti tó lọ nígbà tádégbọrọ tó máa délu ó ti kọ ilé ńlá mansion
1: ilé àwòṣe fìlà
0: tí àwọn yorùbá sọ wípé tọ́ bá sọ wípé ilé àwòṣe fìlà ilé àwòdámi ẹnu
1: àjẹpé mighty house
0: mighty ló kọ
1: ó lágbára
0: nígbà tí àwọn èèyàn rí pé adégbọrọ ló kọ ilé ìwọn ní bó ló ṣe ṣe bó ló ṣe rìn
1: àwọn kan lógun owó
0: àwọn kan lógun owó ló ṣe àwọn kan wà tó jẹ wípé tọ́ bá ti rẹ tó ṣoríire báyìí
1: lágbára
0: owó ni to ba re to nda fun bayi fayawo lo se
1: won o se forun
0: ti won na to won na ba ri pe o se fayawo iwo na se fe iwa bi ko fi di won
1: o ti e bi kan won na
0: nigba ti ade gboro to pada si lu ibadan to ko le ese oja ba ile la ni o nitosi ile oba loja ba lo ko ile ohun si awon eyan wa nba awon ore wa nba ade gboro sanu awa na awa na lowo bo lo se se
1: eni ti o mo bi te pe ti
0: se ni ah ma wa na mo ade gboro wa so fun won o ni nkan to wa nbe ni wi pe ati ran yin lowo ko ni problem
1: o le
0: seyin na le sise to hun se leko
1: na
0: se wu le se awon se lo ba aye alabaru ni o
1: le ya bi se jiya
0: iran lo npa alabaru ni
1: se le jiya bi se jiya
0: alabaru lo hun se lo hun se no ba ni ro ni ko ri be o pa ro fa won ni ko fe se kini kan ni to get out to dire mu adigboro wa tenu ko to wa so fun won o ni e fe ko le nla eyin na fe lo moto bodo
1: la moto nla bo
0: e ti gbagbe wi pe eni ti o se bi ala
1: re lo ko le se bi adigboro lo ja o ba
0: te pa mo se ore mi won ni te ni so ni giga
1: se na bi de ni giga
0: ya re le lowo lo ba
1: re ni se ye
0: kan hey o ba gboju le won te mo so fun e
1: won
0: ni kini atewo lara igopa ni ye kan
1: be ni
0: te pa mo se lasiko to ye ko sise baba mi ati e ma so fun mi
1: a
0: ni se ko fi ran dudu sise
1: ko le fi ran fofo se
0: padun ku ju be lo e je nde yara gbara loke won ni aboro la so fo mo lu
1: abi
0: ko ba denu e
1: oye ko le
0: di loni o toro to rin leto
1: eto ni toro to rin

0: orúkọ ọlọ́jọ́ bí bàbá wa Alhaji Temidayo
1: Odutola
0: Olomo a máa ṣe ojú òpó lẹ̀ a máa fún èèyàn márùn-ún
1: ẹ̀yìn tí Màríkà ẹ̀ máa sùn
0: start card 1,000
1: a
0: máa fún èèyàn márùn-ún máa ṣe ojú òpó lẹ̀
1: sí
0: kí ló wé tí máa jù síta ẹni tó bá ti gba èèyàn márùn-ún àkọ́kọ́ tó bá ti gba òun la máa ṣe kíni òun náà la máa fún owó ọ̀hún rè wọ́n ní òṣónú òbejì rẹ dash dash dash mo mọ̀ pé mọ̀ ẹ má sọ ẹ má sọ mo mọ̀ pé mọ̀ òṣónú òbejì rẹ òṣónú òbejì rẹ dash dash dash
1: 0706316916
0: 0706316916 òṣónú òbejì rẹ dash dash dash ṣé ìtàkì àdí. 1,000 márùn ló lọ
1: yóò lọ yóò
0: lọ ta ló wà ń bẹ
2: ẹkú
0: ọ̀lẹ́sà kí lorúkọ yín níbo lẹ ti ń pè
1: ẹnjìnìà lásìkò láti lùsádà
0: àpò ní pọ́pátì kékeré kan lùsádà ẹ yẹsà ó yẹ báwa parí òwe yẹsà.
2: Òṣónú òbí èjì rẹ ẹni lórí òbí ẹdùn
0: onínú orí òbí ẹdùn òkè ok kí lẹ porúkọ yín lẹẹkan sí.
2: Engineer Olasko láti ìlú Sada.
0: Ẹ máa bẹ́tò bọ̀ tẹ bá gbà á máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Yes sir. 0706316916 ta ló wà ń bẹ́ o. Hello.
3: Hello
0: ẹkú ọ̀lẹ́ o. Ẹkú ọ̀lẹ́ o. Mr.
3: Jason sọ̀rọ̀.
0: Láti bolẹ̀ tí ń pè sà.
3: Láti Lagos Island.
0: Láti Lagos Island. Ó yẹ bá wa parí òwe yẹn sà.
3: Òṣónú òbejì rẹ̀ onínú rẹ̀ ló ń bẹ́ẹ̀dùn.
0: Onínú rẹ̀ ló ń bẹ́ẹ̀dùn.
1: Ẹ káàbọ̀ bàbá.
0: Ó dà tẹ́ ẹ bá gbà á jẹ́ kẹ́ ẹ mọ̀.
1: Ilẹ̀ porúkọ yín lẹ́ẹ̀kan sí.
0: Lọ́kọ̀ lórí ètò.
1: Mr. Adé Bayo.
0: Láti bolẹ́ ti pè.
3: Láti
0: Lagos Island. 0706316916 èèyàn márùn-ún la fẹ́ fún lẹ́bùn èèyàn méjì ti pè ta ló gbà á. Mo ń bọ̀ ẹ ló. Ẹkú ọ̀lẹ́ máa o.
4: Òṣónú
0: òbejì rẹ
1: onínú rẹ ní bẹ́ẹ̀ dùn.
0: Kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan sí ma. Mrs. Ìdáyá láti Kòròdú. Ọ̀dà tẹ́ ẹ bá gbà ẹ máa bẹ́tò bọ̀. Àléèyàn márùn-ún la máa fún ní Richard Kaliwa 1,000 lórúkọ ọmọ ọlọ́jọ́ òbí bàbá wa Alhaji
1: Temidayo Odutola Olomo
0: Chairman
1: Barika Branch
0: A-N-U-R-T-W. Orí mi ń wú tí ló dàbí ẹ pé mo jẹ lótò. Hello. 0706316916 Hello. Ẹ kú ọ̀lẹ́ sà. Yes sir. Kí lorúkọ yín níbo lẹ ti ń pè.
5: Abiodun ọmọ olóko láti ìyànà sí ìdí
0: ọkọ.
1: Abiodun olú ọmọ.
0: Ó yá ẹ bá wa parí òwe yẹn òṣónú òbejì rẹ.
5: Òṣónú òbejì rẹ. Òṣónú òbejì rẹ. Olóríire ló ń bẹ́ẹ̀dùn lọ́mọ.
1: Olóríire ló ń bẹ́ẹ̀dùn lọ́mọ.
0: Ẹ ṣeun tẹ bá gbà á máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ká tó parí ètò lénìí mi ò gba ìpè kankan mọ́ o. Oníyanṣe o ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá
1: ẹ ṣeun.
0: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ pè wọlé gbogbo yín náà lẹ gbìyànjú ṣùgbọ́n ẹ̀yẹ torí ọjọ́ míì bọ́ ṣe máa ń pa òun yẹn lẹ Yorùbá rè wọ́n ní òṣónú òbejì rẹ onínú re ní bí ẹdun. Òṣónú òbejì rẹ onínú re ní ibi ẹdùn. Àwọn tó gbà á máa kàn sí wọn lẹ́yìn ètò a máa fún yín ní Richard card 1,000 bí mo yẹn wo èèyàn méjì péré ló gbà lọ́jọ́ tèmi àbí èèyàn mẹ́ta èèyàn méjì mẹ́ta ni àbí èèyàn mẹ́ta ló gbà á. So nítorí ìdí èyí lórúkọ bàbá wọn lọ́jọ́ bí Alhaji Temidayo Odutola Olomo a máa fún yín ní Richard card 1,000 èyí mẹ́tẹ̀ẹ̀ta tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa pè sórí ètò láti fi hàn láti lè dúpẹ́ wípé àti kíni
1: àti fún yín
0: nǹkan tá a promise yín. Pẹ̀lú ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run nítorí pé a fi ayọ̀ bẹ̀rẹ̀ ètò tọ̀rọ̀ tó ní a tún fa ayọ̀ parí ẹ̀. Àwọn bàbá wa olùṣọ́ àgùntàn Taiwo kola wole won raye wa lojo tini ojojo sogun die ara ogun le sugbon ni ojo mejo a jo wa nbi ni e fe pe wa leyin eto le kan si 08035178876 titi ojo mejo ta tun pade iya mi ori to ke mo ki yin o ase samodun ani wara wa ti o ori be ko yi pada jesu oluwa wa
6: o da bo

0: Aside, so my people, when others they try, bet Baba don't already do them. Instant payout, big bonuses, better experience. Now with the front, with Bet Baba, now you be boss. Shafali, go sign up now for betbaba.ng. But you must be 18 years to play.
1: E cheti si kede pataki hi, kato debiti anlo, aoti kojani bita ulo. Gbagbe bo se sele gugu problems pata loni solution afite eyin o ba ti ide ibudo ojutu re solution bus stop fun gugu aisan yowu to le ma da wala mu ni ile iwosan igbalode IA&S National Medicare International Limited labe oludasile Dr. Idris Ajibade PhD aja iseyin lo meworo seyin le ilana iwosan ti awon baba nla wa nlo lojo si ti won fi ngun lemi lai se ebo tabi ogun amon ilana ti igbalode ni Dr. Idris Ajibade Badi PhD atawon akosemose dokita won nlo nile iwosan IA&S maje ki awon ijakule ti o ti ba pade ni awon ile iwosan mi to ti lo tele ri o discourage e nkan ju nkan lo imo si jina si imo olu ile iwosan IA&S wa ni True Test Medical Diagnostic Building U-turn bus stop gangan abuli egba telephone 0803-869-0104 Eka ile iwosan won wa ni number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ikorodu Road Ikorodu telephone 0816-585-8582 IA&S Ashe Oloni
2: Ko se magbo BBC Yoruba ki lo fa ede ayede laarin are ile asofin agba Gospel Akpabio atakegbe re Adamu Seomole ti won fi n pariwo mara won
3: oro lori atunse ofin to de awon asofin to ti wa ni letele lori bi won se le pada dupo mani
2: agbo pe o to iseju mewa ti egbora eniye na fi waye laarin awon mejeji
3: ti oro na ti wa niyanju bayi
2: lo sori kan ni BBC Yoruba ti o ba fe mo
3: yami lowo yami laso se gbo ewo ni yami ni yawo re
2: ki lo nso lenu ti ko dun yi
3: Àwọn agbófinró Sharia Isba ló ma ti fọwọ́ òfin bá wọn balẹ̀ ilé méje kan.
2: Lórí ẹ̀sùn pé wọ́n ṣe pàṣípààrọ̀ ìyàwó wọn nípìnlẹ̀ Bauchi.
3: Kí ni wọ́n láwọn rí lọ́bẹ̀ tí wọ́n fi wa ru ọwọ́?
2: Ìdáhùn sí ìbéèrè rẹ̀ wà lójú òpó wa.
3: Ṣèbí wọ́n ní a kì í ṣiṣọ́ lójú egungun ni.
2: Èèwọ̀ ni o.
3: Obìnrin kan mà ni a ti gbọ́ pé ó ti ṣe aṣọ lójú egungun kan báyìí.
2: Ìlú wo nìyẹn ti ṣẹlẹ̀? Bùnmi gbọ́.
3: Fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn.
4: Ẹ kàn sí wa lórí bbc.com/yoruba.
5: Tó o bá jí lówùúrọ̀ tó rẹ́rìn músẹ́. Eyín rẹ̀ ó tàn mọ́lẹ̀ ni nítorí wípé ọṣẹ ìfọyín eléèjú UATD èyí ló lò. Ẹ̀rín ó dùn lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀rí rẹ̀ ó máa dá àwọn èèyàn lọ́rùn. Iṣẹ́ ọṣẹ ìfọyín eléèdú UATD nìyẹn. Tọmọdé ń bẹ tàgbà náà wà pẹ̀lú. Tó o bá fẹ́ dènà kòkòrò yọ̀rọ̀ ẹyin tó ń dí pẹ̀tà àbí òórùn ẹnu. Ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ni kó lo. A máa méyín le. Bẹ́ẹ̀ sì ni a máa fún ẹnu ní èémí tó lálòpẹ́. Ẹgbẹ́ àwọn dókítà tó ń ṣèwòsàn eyín lórílẹ̀-èdè Nàìjíríà àtàjọ NAFDAC fòǹtẹ̀tẹ̀ ó sì lè ríra káàkiri àwọn ilé ìtajà ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ó ló lè fún ọ ní òórùn ẹnu tó ládùn tó sì lálòpẹ́.

0: Yes, oh, this is Jolly Tony on the streets. How well do you know Maggi Chicken Favor? Oh, yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bro, see what turn out to salary? Okay, spell turmeric.
2: T-U-R-M-E-R-I-C.
0: Yes, so.
2: Turmeric.
0: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
3: Kí gbogbo ọpẹ́ kí gbogbo ẹ̀yìn kí gbogbo ipá àti gbogbo agbára kó máa jọ tọlọ́run ọba tó pa wá mọ́ ọba tó dá wa sí ọba tó fún wa láǹfààní láti wà lórí ètò lónìí mo káralé mo kí ìrọ̀nà mo kí gbogbo etí tó ń gbọ́ mi káàbọ̀ sórí ètò ọ̀nà akóṣẹ́ látàárọ̀ akó bí ó ti dá ẹ̀yàn bó kẹ́ adé iṣẹ́ wa ni adé àṣeyọrí ni adé ògo àsìkò ọ̀rọ̀ ọmọ tá à ń ṣe lágbára ọba òkè àníṣe lásán àbátá aṣọ ọmọ náà la máa jẹun ọmọ ẹnikẹ́ni ò ní rọ́pò wa nígbà tí oúnjẹ ọmọ tó bá jiná tán ìṣọ̀mọ jiná fún wa jẹ́ o nínú àlàáfíà àtayọ̀ la máa fẹyìntì máa jẹun ọmọ àwa ta wá ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́bẹ̀ elédùà wípé kí àwa náà kí a ní ìdùnnú lórí ọmọ ọba òkè a bá sí ọ̀rọ̀ àwọn ọmọ wa lágbára ọlọ́run níbi ọmọ tó máa fi ọwọ́ òsì ju ilé bàbá ẹ̀.
0: Oya shoppers, make una hear correct gist. Maggi Chicken Flavor promo, don't land o.
4: Buy Maggi Chicken Flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: No carry last o. Rush, go your nearest shop now and ask for Maggi Chicken Flavor promo pack before you finish.
4: Me and Maggi,
0: so good together.
3: So, àwa tó wá jẹ́rí kan àti wọ́n ti sẹ̀ sínú àṣàláyọ̀ lágbára ọlọ́run àwa táwọn ojú ọlọ́run fún ìbò ọmọ níní ọba tó ṣe ti àwọn tí ó gbọ́mọ lọ́wọ́ báìbáì tó ń dunnú tí wọ́n kíkó ìwọ ọmọ ọba òkè yẹkan náà a ṣe tiwa náà àwa náà abọ́mọ mọ pé wọ́n kí wa kó ìwọ ọmọ ẹ káàbọ̀ lẹ́ǹkan sí sọ́rọ̀ ètò ọ̀rọ̀ ọmọ pẹ̀lú mọ́dúpẹ́ olúwa adédèjì aya wọn nílùú ìyàtẹ̀ lọ́sẹ̀ tó kọjá àbí bí ọ̀sẹ̀ méjì láti nínú ba ìbáwí a sọ wípé ìbáwí ṣe pàtàkì ó dára wípé kí ìyá àti bàbá fọwọ́sowọ́pọ̀ láti bọ́mọ wí ó dára wípé ẹni tí ìyá bá fi ń bọ́mọ wí náà ni kí bàbá fi bá ọmọ wí kí èyíkéyìí wọn má ṣe fà sẹ́yìn bóyá àwa tẹ̀ jẹ́ alágbàtọ́ ni ẹ jẹ́ ká ṣe é bíi pé àwa gangan náà ni a bí ọmọ yẹ torí pé bàbá ṣe ṣe sí náà ni a ó ṣe bá a ọlọ́run ò ní jẹ́ kí a wá tọ́ àwọn ọmọ tó jẹ́ pé wọn ò ní bí ṣe ọwọ́ wa yọ ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni wípé ká tọmọ kó gba ẹ̀kọ́ ọ̀tọ̀ ni wípé kí a tọmọ ọlọ́run tó jẹ́ kó gbẹ̀kọ́ náà ni jẹ́ ká bí ọmọ tí ò ní gbẹ̀kọ́ ìwá jẹ́ káwa náà má fà sẹ́yìn nínú ṣíṣe ojúṣe wa tó lónìí ojúṣe ta ni gangan tá a bá ní wípé àwùjọ bí àwùjọ ti dà lónìí báwùjọ ti rí lónìí ọ̀pọ̀ ló ti tọ́mọ nínú ilé tán kódà kọ́mọ tó jáde ọmọ yẹn ti fi ẹ̀kọ́ ilé yẹn hàn ó ti fi ọkùnrin ìyá àti bàbá ó ti fi balẹ̀ wípé òun ti gba ẹ̀kọ́ tí wọ́n fi lóun lọ́wọ́ nígbà tí wọ́n bá wá bọ́ síta tán ojúṣe ta ló tó wá kàn kí ni ojúṣe ìyá síbẹ̀ kí ni ojúṣe bàbá síbẹ̀ lẹ́yìn tí ọmọ bá ti filé sílẹ̀ ṣé àwọn tí àwọn ọmọ yẹn bá pàdé láwùjọ tó jẹ́ àgbàlagbà kí ni ojúṣe wọn mo mọ̀ pé àwa kan àti mà sọ pé àwọn ìjọba ló ní ojúṣe bẹ́ẹ̀ ni àwọn ìjọba wa náà wọ́n ní ojúṣe tiwọn ẹ jẹ́ ká wo rẹ̀ sọ wípé ojúṣe gbogbo wa ni ojúṣe gbogbo wa ni o.
0: Yes, oh, this is Jolly Tony on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bro, see what

0: sanuwa ni inu ninu bi awon meta ni ohun yakobi o si soro yi gbogbo igba ti o ba fe ni dikini kan yo ni ka gbe ni si ti tebe ni bi re o se mu ni re ayin ni nisin o je je loju ngba mo si de ayin mo si be ni ojo gbe ni nisin o je to mu ni lo mi je ngba to si ti deun o ti de gbogbo oro to si so gbogbo e ni mo gbo mo so fun pe lohun o se ti e na
1: o fi di e mole olohun gege le wa ni je oro
0: emi ko ni wa ni di
1: oju yin na ni ti so yi
0: emi mo fe je ko soro tan ni fẹ jẹ ki kẹ sọrọ tan ohun kọ
1: ọmọ
0: kì í máa dáhùn mọ yalẹnu torí mo bẹrù ọlọrun látara yín ara yín mo gbà wá ṣe tara yín ṣe lọhùn
2: iye
0: ọrọ pé kì í máa tẹnẹ yín tẹnẹ wò tí ìbá tẹnẹ wò kò dáa
2: mọ
0: máta náà wò ó
2: ká bẹ́ẹ̀ yẹn sọ kò ní gbùnmọ́ mi ò kò
0: bá pa pẹ̀lú ara wa síta
2: kẹ́ńdà yín mọ ọ̀yọ́
0: lọ́wọ́ ẹ̀ tó fẹ́ rí ìdí rẹ̀ ní
2: ẹ̀mẹ́dọ́ dábẹ́ o
0: o se suru nto ba kan be ko ba
2: emi oni kankan kan to koja daada
1: eyin malebi
0: emi mo bi kini wa di omo olomo si padara je lo waye
2: mo kan tu mi le ke mi ni la se yori ite mi wa ni e baya mi jesi mi ya mi la je sugba ko tu mi le ke
0: mi ni wa ya ni
2: e to ni o si so kankan fun mi
0: wa di re
2: ko mi o sa tira o ti bi o ba di
3: e fura e fura o
4: ta bi esi re modumare ìmọ̀ lukutu pẹ́bẹ́ àjáwọ̀ ìwòrò sọ́run ó tún gbé báàgì wọ apá kan kí ni ká ti sọ eléyìí kí ni ká ti wú kí ni ká ti pè é ìyá àtọmọlẹgbẹ́ jájọ́ ń fa ọ̀rọ̀ láàrin ara wọn yìí o wọ́n bá já sí wípé àforí ọ̀fẹ́ kí ìyá náà wá sórí ètò kalẹ̀ ni wọ́n fẹ́ dàbí wípé àrólé apá kan dápá kan sí kódà kò ní nítumọ̀ létí ẹ̀yìn tẹ́ ń gbọ́ wálé tó bó ti yẹ àmọ́ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu ìyá àtọmọ ìyá ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ọlọ́run ó sì tiẹ̀ àti wípé ibi tí ń bọ́rọ̀ yìí lọ òun àtọmọ òun àwọn ọ̀dọ́ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà ọmọ sì ní ọ̀rọ̀ ayé òun tó rí bó ṣe rí ìyá òun lọ wà níbẹ̀ àti wípé gbogbo múlùkù ìṣerere òun lé ayé gẹ́gẹ́ bí àkọ́bí ògbà àkọ́bí ìyá òun ti gbà á kú lọ́wọ́ òun ó ti gbé fábùrú òun ó sì ní gbogbo tóun bá nílò nínú ayé àtàbúrò òun kejì káwọn ọlọ́rin máa bá àbíkàn ẹ àwọn ìmísí ẹ̀ ní ọlọ́run ní máa ń tó bẹ́ẹ̀ ó ní kí n má sọ bá ń wo ó ní ọlọ́run pin ìyá àwọn náà sì tún pín mọ̀nàkà ẹ́ òkè wọ́n gbọ́ ẹ̀ ní sọmọ orogún ni kì í sọmọ orogún o ìyá kan náà bàbá kan náà níbi wọn kápẹ́ẹ̀sì olódùmarè àwọn ibìkan bẹ tẹ́tù bọ́ lọ́wọ́ iwájú ẹnu ọlọ́rọ̀ ní ìfẹ̀kẹ́ ti gbọ́ kẹ́ẹ̀lì bá mọ̀ wípé tí n bá níná ń dún lórí omi lórí ètò mi ẹmẹ́ sì èméjì ń pa rẹ̀ tàbí ṣùgbọ́n òṣì n ó kẹrù rẹ̀ tọ̀ yìí wá bá a ti ń ṣètò lálẹ́ yìí ẹ máa kọjá lọ sórí péèjì mi lórí facebook ẹ lọ́gìn pẹ̀lú lórí ilẹ̀ tv lórí ilẹ̀ tv fetefete lẹ́ẹ̀mọ báwọn àǹfààní pàdé lórí péèjì mi tẹ bá ti débẹ̀ ẹ máa ṣíà rẹ̀ ẹ máa láìkẹ̀ kẹ̀sì mọ kọ́mẹ́ǹtì abẹ́rẹ́ kápẹ́ẹ̀sì olódùmarè ọ̀rọ̀ rẹ o ẹja tó gbọdọ̀ bọ́lọ̀ méjì mẹ́ta kan tó ṣì ní kàyéfì lórí ọ̀rọ̀ yìí.
0: sẹ́ẹ̀rì bàbá nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tọ́rọ̀ dé dúró yìí tó bá ṣe ń pọ́fẹ́
1: ọmọ tẹ mọ ìbímọ
0: ni àwọn òbí
1: ẹgbẹtẹsẹ sòkòtò
0: kan náà
1: lórí ohun kọkọkọ wà láàrin ìrìn àjò kẹrin lórí àbúrò òun tọrọ tòun fi rí bó ti rí.
0: àgbáyé kò lè rí di ewu kọmọtànà wò.
1: kí ni dídáàbí sọ pé kọmọtànà wá di rẹ.
0: kọmọtànà wá di rẹ bàbá ọ̀rọ̀ kù láàrin àti.

kí ni àṣírí ìkọ̀kọ̀ tí àṣì tọlọmọ fẹ́ rò pé tó ń bá kí ni àṣírí rẹ̀. Ntọ́mọ sì ń sọ ni pé àrílò ògo òun ìyá òun ló gbògun òun fàbúrò. Ẹlẹ́ẹ̀kejì ìyá ì sọ wípé tó bá já sí títú àṣírí ìkọ̀kọ̀ kí ni àṣírí ìkọ̀kọ̀. Nípa àbúrò rẹ̀ ló fi wò pé òun ó fi ọ̀nà lọ àwọn ọ̀jọ̀ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà ni. Ọ̀nà tó bínú ni o, ẹ̀rí wípé ọ̀rọ̀ yìí ọjọ́ gàtí ọjọ́ gàtí ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ó mà bá ti ro dọ́gba kábíyèsí ìrònú dùmarè. Ojúwo lẹ̀ yìí fi wò ó, etí ń ṣẹlẹ̀ nínú ayé nu. Ẹ̀rí nígbà tí a yọ parí ọ̀rọ̀ ó lọ́rọ̀ kù láàrin àwa àti òun. Ọ̀rọ̀ tó wá padà kù láàrin àwa àti ẹ̀ nígbà tó náà dé kòríta tó lápẹrẹ. Ìyá yìí padà jẹ́wọ́ ìkọ̀kọ̀ torí gbà tó náà lè dé kòríta kan. Àṣe ni amójú ajé kò ní sọ. Olóńgbò dúdú ẹran bèsè. Ẹ sì mọ̀ pé olóńgbò dúdú ti ń tẹlẹ̀ jẹ́jẹ̀jẹ́ kì í sọ̀lẹ̀. Àdámọ̀ tó lógbò ni. Nígbà tó lọ kan ọ̀rọ̀ láàrin wa ti bàbá ìyá ìpadà jẹ́wọ́ ó ní ṣùgbọ́n tó dùn òun jù ni wípé kò yẹ kó gbégbá bó ṣe gbégbá. Bàbá fi ẹ má bínú ìyá bí ọ̀bá gbégbá bó ṣe gbégbá náà ó ṣe é ṣe kẹ́ ẹ mọ́ já àkánná lẹ́yìn ọrùn rẹ̀ ṣùgbọ́n kí ni tí ó àjẹ́ ṣíṣe sóò ní ó rí nǹkan tọ́ka sínú ayé. Ìyá níbi tábúrò rẹ̀ lóògùn rẹ̀ kù dé àwọn ọ̀dà yóò kú padà ìtí ó ṣe ìtí ó ṣe ìtí ó ṣe ni. Bàbá ṣe lálàyé fún bàbá fún ọ̀wọ́ ibi tí àbúrò rẹ̀ lóògùn rẹ̀ yóò kù sí. Òun ni Ibrahim Olúwa ní sọ láti ń lò yóò nǹkankan bẹ́ẹ̀ wá ń ṣẹlẹ̀ lábí ọ̀rọ̀. Àwọn ojú ẹ̀rọ òkè ọlọ́jọ́ ti lọ èmi náà máa péjọ ti lọ. Èyí láti fún dani lórí ètò fún tòní èyí tẹ́ ẹ tún gbọ́ yìí ó ṣe yín kàyéfì. Ìyá lọ́fọ ọmọ rẹ̀ dára tó wù nílé ayé o bẹ́ẹ̀ mélòó ìwọ tó ń la kankan kọjá nu ayé aló wà lábí ọ̀rọ̀ rẹ tí wọn náà bá yọjú sí bàbá fọ̀rọ̀ làgbà wàárọ̀ náà bayọ nọ́mbà wọn rè 08152138705 08152138705 àti 09064833400 09064833400 ìyókù dọjọ́ mẹ́jọ ó dìgbà.

0: yele ni moju le ja idaba bi aro ikin se moju opele se wona ti gbo nipa agbojo nisogun ibile nle baba foro lagba eni olorun daju se farawe tolorun fun ni imo ijinle nipa ba ti se fiwe ategbo se toju eyike ya isara aro atari ara to ba nba ni farafinra teyun si la lafia pipepe lati leyin olorun ti wona ba sakiyesi oniruru ipenija ninu agwara re matagulu tuku kan si baba foro lagba ajogunba agbara nbe lowo won pelawon edoju orun ti won lo leyin odun meje ti ajagbe won nilu oke ti won se pada seriwale asiri si awon baba wa ye atijo nbe lowo won iwo na kan si won lori ise ti obo dede jankari wo ti ko ni loju losan gan amubo orere lo niruru oda won tun ba ni be lohun lori igbega lori ise te da ba nse teyun si ma tawarawara lai ni ni ipalara iwo na gbera nle mo so se baba foro lagba dagba iwo pe ti ri na ri asiri ogun to nja ni atun gbogbo to pa mo kedere tola abayo si ntele leye osoka baba foro lagba nbe ni number 17 bus street ore lope bus stop egbeda leko telephone 09064833400 tabi 09083469898 baba foro lagba eku si ori na se kanakan ori iroko ti fura kerakin agbegori oda ti fura gajigi ragajigi
1: 2.9 eku dede asiko yi o eyin eyan mi oruko mi ni Mrs. Abike Amowo lati le se Ambi Jewelries and Accessories oro yoruba ni mo tun wa fun wa to ni pe irini si ni so ni lojo ba de se rin la nko ni iyen tumo si pe you are what you wear papa julo awo obirin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for awon okunrin kan wa to je pe won like waist chain leg chain body earring and the likes fawon yawo won at awon girlfriends won awon okunrin kan wa to je pe won ko ri right Please don't try to look like anyone, but create your own fashion style. I want jewelries wa ti mo de so nipa e le lo won lo church, asala tu, party, awon wa nbe. E le lo won lo surface, e le lo won lo so jar. E le lo won lo si awon shops yin, awon store. E le lo won ke look good, ke ma dazzle. E le pe Ambi Jewelries and Accessories. Sorry, 08023496546. 08023496546 edele tuba so lori whatsapp bakana lori number 08023496546 and awon jewelry's rani gold replica to pe e ma lo la lope to we ode tu gara e ma re won lori shirishi ni Ambi Jewelries and Accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 e de le tuba so lori whatsapp bakana lori number 08023496546 e se gan
2: mo kiyi pe ẹkọ asiko yi mo gbe alejo ka biti wa ni ile agbara won be pelu mi mo ti o si se wa lanfani o na ni won mu wa fun wa kabo sa
3: ẹku dede asiko gbe tin to ngbo mi o oruko emi te ngbo ni gbaju gbada onisegun ibile ti gbogbo aye mo si baba ewegbe mi ti mo wa lati ipinle osun
2: baba ewegbe mi oruko yin o gbale o gbagboro nipa lilo ewe ati ebo fi se won ara ile ore ona wo ni isan ara ngba se akoba fun agbara
3: ese atokun isan ara da bi oko to gbe ile duro ti oko yo ba ti duro daada ile o ni duro daada gbogbo ara ti san ba ti duro nbe daada ara na o ni alaafia
2: kabisi o ara wo lalaafia iru esan mi wo ni o le ma se eyan to le mu akoba wa fun iso ara
3: ese atokun eni to ba ti ni aisan ti a pe ni to sugar beni o sese ko se akoba fun isan ara abi ti eyan ba ti ni aisan ibalopo lodo to ti pe ele kan baba wa npe ni oku ato si abi kokoro ifojuri
2: kila tun pe ni kokoro ifojuri sa
3: beni kokoro yi o ma nko ba isan ara ni gẹgẹ ba se mọ pe inu isan ni eja ti o me ngba koda ti awon kokoro yi ba ti wa le kolu isan yi o se se ki eje ma le koda ko mi ra ma le koda ninu isan yi bo si to ati ko se ye
2: baba iwe gbe mi o se nti o fe mo pe nipa isan ara o ni e moju e se ko se e mo se e tun ba nle
3: ben
2: e lo soke okun e tun mo pa daada iru apere wo wa ni eyan le ma ri lago ara
3: iwo to n gbo mi nile to ba ti di pe ati gbe apa di ogun ati gbe ese o di ogun ti owo ba ti nku tai tai tese nku tai tai lati bere mu kan le o lagbara abi iwo to ba ji laaro to je pe gbogbo ara bere si ni ru e o ye ko ti mo pe isan ara re ti ni pe ni dani
2: se awon to ma nbere ni ti won o le dide elemi a ma rin so se kan ni pe isan ara tun dan lam
3: e se atokun iwo to ba ti nbere rin to je pe o le na ro lati rin daada abi iwo to je pe to ba rin oko na meji si meta wa ti ma mi kule elomi a ma pari wo badile ni a ma pari ejika lola a ma pari wo ese
2: elomi a ma joko die
3: bene elomi a rin di a joko die elomi a rin a ma mi kule baba isan ara won tin dase sile ni
2: sojo ori ni nkan se pelu isan ara yi
3: ojo ori ni se pelu isan ara sugbon gbogbo awon ti isan ara yin da alam na ko lojo ori elomi a ki isan ara ni
2: e ba npe ero ibanisoro baba ewegbe ni gogo
3: ero ibanisoro baba ewegbe mi re 08062729575 e gbo lekan si 08062729575 office baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge elese ninu alapere pa ketu nilu eko
2: awon mi won ma nso wi pe awon ori orun sun ori won ma lago ara ma ta won fo bi ere pe won fi atapara abi ara ma ru won se le na so ni nkan se pelu isan ara
3: iwo to ba tin riru apere ti e daruko yi na isan ara e tin dase sile niyan ele to tun wa fara pe ni pe ofa ara wa loto isan ara wa loto awon mi ma nfi ogun ofa lati fi wo isan ara ami a ma fi ogun isan ara wo ofa ara amo ni le se baba ewegbe mi ati ni ero igbalode ta fi se aye
2: ta
3: fi mo pe nkan bayi ni nse ta fi ni ma fi ogun ete wo lapala
2: ori ero fi ni e mo npa daada
3: be ga
2: tokun isan ara yi ona lo ma nse akoba fun olomo okunrin ti o fi nle se dede
3: ese atokun gege ba se mo pe n ta npe ni olomo okunrin gan isan lo gbe duro ti awon nkan kan ba ti wa le kolu isan yi o se se kokunrin na ma le se oju se re bo ti to ati bo se ye
2: elomi a se eko adaku
3: beni elomi to ba tete gbe do pe ko se be to ba ide be la ru kan wa le we si abi wo to tin se bi e meta bi e merin tele to je pe ati se kan ni isin o dokun fun abi wo olomo okunrin to je pe nkan ti e kere soju ori e
2: ojo ma ti ati
3: para ni beni beni ko si ti se ni ti o se wo san tokun ama mu nfi asiko yi so gbe ti ton gbo mi ni le pe te ba dodo baba ewegbe mi e ni ka ba mo pe se wa gbogbo wa la mo bi lu se ri a fi ara niyan te ba ko dele se wa e kokko de anfani e din wo
2: o si sayewo fun won
3: ba si sayewo lona ti gba lo de ati ti bile 08062729575 e gbo lekan si 08062729575 ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge elese inu alapere park ketu
1: eku dede asiko yi o eyin eyan mi oruko mi ni Mrs. Abike Amowo lati le ise Ambi Jewelries and Accessories oro yoruba ni mo tun mu wa fun wa to ni pe irini si ni so ni lojo ba de se rin la nko ni iyen tumo si pe you are what you wear papa julo awo obinrin we have to look good always we must dazzle either married or single. You may never tell what your husband or boyfriend falls for. I want to bring come out there, one like waist chain, leg chain, body earring, and the likes. Find one, yeah, one, at our girlfriend's one. I want to bring come out there, put one curry right. Please don't try to look like anyone, but create your own fashion style. I want jewelries, what's more than Sonic Pie, a little one, or church, a salad, too, party, and one man bear, a little one, or so fees, a little one, or so jar, a little one, or sell one shops in here, and store. Ele lo won ke look good ke ma dazzle ele pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 edele tun ba wa soro lori WhatsApp bakan na lori number 08023496546 and I want Jerry's running gold replica to pe e ma lo la lo pe to well de to gara e ma re won lorisirisi ni Ambi Jewelries and Accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 46 edele tun ba wa soro lori WhatsApp bakan na lori number 08023496546 e se gan.
4: fẹ́lá ní template.
5: Ó ti àso la fẹ́.
4: Hip hop ní template jọ.
6: Ṣé yin lè jó ni? Ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa. Ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
7: Ah, dèrò ǹkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọkánú ijó alẹ́ òní. Ẹ dá yanmọ.
8: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
6: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
8: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ń ṣe o. Mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
9: Tó jẹ́ pọ́lọ́n ló yọ mí, lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀, ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsàn afinipamọ́, àrùn afiniṣẹ̀sín, ìdè mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò.
10: Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà.
11: Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ̀rù, Ìkọ̀tún, Lagos State.
12: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859 lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.
13: Gbogbo apátá la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọ́n ti wà lórí ètò lénìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀sì dárúkọ yín.
14: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Maka oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò sọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá, màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lògbà.
15: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
14: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọ̀ kàbí aromọlẹ́gùn. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pẹ́ lómi ò máa tó máa ń fà á bó ń ṣe ń rìn tàti rìn dógún. O ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí, abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí, abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí, apá ríro, ẹsẹ̀ kíkan, ẹlòmíì ó máa rìn lọ bá ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́. Tó bá ti ráwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun, ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ìgbà. Káti rìn ó dogun, kétí ó máa pariwo, káyà ó máa lù pìpìpì, ẹlòmíì àyà rẹ̀ ó máa jáni, ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta, ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì nínú àgọ́ ara rẹ̀ tó bá ti ráwọn nǹkan báyìí.
15: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún. Gbogbo bí tẹ bá ti ń bọ̀, tẹ bá ti dé Ìkọ̀tún roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajẹ Road ní kẹ́ bèrè. Ẹ̀bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún yẹn lẹ́yà sí. Number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, nílùú Ìkọ̀tún, Lẹ́kọ̀ọ́ ń bí.
16: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fáìlù báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
14: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
8: 08068216859 08068216859.
14: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn ò tàkójúbà. Àwọn mi ò tiẹ̀ láwọn ò fẹ́ lògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ǹjẹ́ àgọ́ ara rẹ̀ ǹjọ́ tọ́jú ẹ̀. Tẹ bá wá dé màá ní nàláìnà. Má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gbé lójú bá ti dé níta kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara. Mo lóògùn kò sí ṣé ò sí bẹ́ẹ̀ ìwọ náà dán wò kọ́ máa bọ̀.
15: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún.
8: Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
14: Ìwọ láti ní dogun fún bóyá ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ni ó máa jókòó. Ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di o nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn. Ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú àbẹ́gbẹ́ kara ń kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
15: Ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún.
14: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn. Ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti bí wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rán àpẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
16: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
15: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068
15: 08026859 08026859.
4: Gbogbo adugbo to ba tin gbo wa bayi de te ma bo lodo baba agba lori ati ni dogun ni ati segbanse doran ni telo mi ti ba polo nsa nu wa to ba gbo wa n gbowo ka to se igbanse ni be se n gbo mi ba dele mechanic ni elomi e ni le ba soro nitori pe elomi o le nawo sagu are afi ori ko si tani ko ra fun nawo ti o ni se e ma fi ra yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo eleyi ko si se e ma so be gbogbo wa la logun ko ti o logun sugbon olorun oba fe nikan si de nikan lo bo olorun se ma ko se ti ma n bo sodo wa olorun ti n gbadura a ti mo pe adura ti gba ko to gbera le ni to ba ti ra pere pe boya nrin bata n bo lese re e a se nko paja paja lowo lese ati rin dogun apan romi egbe kara romi ati gberagan baba ni party yawo le lo ogun lo ni ogun mo ni olorun bo ni jarogun an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to rin olorun ni je keri sugbon adua la son ran ju ka gbe igbese ko to won oju olorun ko to nbe gbogbo ona ti soro kan si keji ba fi wa lagu are to nfura si tete ma bo si
15: number 20 Amoka Street Daily Ara bus stop off Abana Jerol Ikotun.
4: Lodo baba agba teni be gloju.
15: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
4: E titi kole te ba n gbo lale ejide ben daji. Te ba n gbo losan e ma ti ki pari ke fi ma bo. Ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo. Lori tewe tegbo ti o mu kara yin o se kebe kebe sagbadewe marugo ta kebe lodo baba agba teni be gi loju ilu maka onisegun ibile to n fewe ategbo somara ye lori elomi ni mato ti o toju mato eyin lo ri bi o se ri gege be na lo ara wa ara dabi mato ni ta ba gbe mato sona ta ba nlo pada bibi ta ba nlo ta ba service e mo ko le taku soju ona odun wo ni wo ti wa laye to tin je to tin mu to n gbadun to ijo toju ara eri tan ba wa soro pe bye bye le ra wa o ti wa ju do iro na ma pa ma ba so be o baba agba teni be gbogbo bi ti mo n de pata adura na ma n se femi boya gbogbo ara lo n teni ara yin eni owo nkan mi ni egbe kara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
15: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abana Jerol Ikotun ero ibanisoro wa 08068216859 08068216859.
5: Baba agba teni begi loju opo lo ti nowo nowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun tore lomi ma so pe Ikotun jina o
16: baba agba teni begi loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won pe be e kokko toju irewesi okan yin na ke gbera file bayi pe Ikotun ya lodo baba agba teni begi loju
4: ki lo ndo laamu kini iwo ti nawo nawo nawo lere aisa agbon ni lowo olorun ma jari ogun wahala ya nlu pipipi ayin to ejo birin le te n gbo gbogbo ti mo so pata wa ni abi won o so ron gbo obirin ni gbogbo tokunrin to obirin lo ni ta so yo sugba won to ba won woju olorun to nbe lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba teni be loju ona abayo olorun lo nse to ba ti de lori gbogbo nkan ko la le ma fenu ba gbogbo ti won na ba joko to ri to nse olowo lowo bayi mapaisa atarun tan ba ti bimo ma bo si
15: number 20 Amoka Street Daily Ara bus stop off Abana Jerol Ikotun
4: tete ma bo ko ma bo bi mo se soro yi lokunrin lobirin lomode lagba olorun bo ni so wa den ti o ma tiro a to nse a ofi won se yeye sugba nkankan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana ri lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ma nje ko week ojo ori ma nfa ale to ba ti fa ti ewo tete ma bo sagbade we marugo ta kebe lodo baba agba teni be to ba ti degan won na ah baba won ni itowo la ma do be a ki ngokere ma dunu obe teyan ba je obe labekuta loni to ba ngbe lu eko abibadan njo keji o ran ma lo pe lo ba ara wa to ba ti dani le wa ti foro oye koko loju eyin egbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo mi bayin e dide fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so do baba agba teni be loju
15: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abana Jerol Ikotun
4: e wa ke wa jafani ewe ati gan ni afiji eyin na didi ke ma bo kilo nse o kilo yu elenu wahala ti damu wo lo wa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kan ara ku tai tai jenje ni bi ni ele iwo si bi ni olorun bo ni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fefe buruku oni fe lu wa orisirisi ona lo ngba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko tin ta ti e chairman to ba ti de eyin na o mo lori ba se nbi ati ayewa tin to ba ye ka si pe kilo fa ti leyi soju orun lo ti sele ni abi ngba te n lo ni kankan ba npi te mo boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa nbaraje awon arun kan wa to je bo ma nbaraje were were were ti o ma ba nu mi ara nu eje inu egungun olo ni je kari ṣugbọn tẹyà bá ti wá rí ẹjẹ ká tètè gbé gbèsè ká mọ pé ọdọ bàbá àgbà tẹ ń bẹ lójú.
15: Ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun.
10: Bẹ́ẹ̀ bàbá àgbà tẹ ń bẹ lójú wa.
17: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08068216859. Is 08068216859.
4: Ẹ má lẹ ti náwó àbẹ ti débì kan rí ẹ̀yìn ẹ mú gbàgbọ́ yín dání. Ẹ wọ́n ní bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ ìtán lè kan náà. E gba pe be ba ti ri mi lele te ba ti de bayi ogun ati wahala ataisan to na ilam o ti se lori awon kan ta n pariwo na ni ati so boya wo ti sise egiri ojabo loke boya won ko pe ri ojabo elomi ba accident fun moto bi odun merin marun ko ni mo boya on fori abi nkin kankan gbadi kan a ma wa fa wa lati damu nu agu ara ngba to ba dojo waju bi e tun ranyan bo se ma ri ni te yo ba wa mo a wa de arun sinu isan sinu egungun sinu omi ara sinu ejara a ma woka a ma rin ka imi wa to je pe ki de tun tin to banu to le je pe ofa o le je tala fefe afefe buruko ni feluwa
15: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaranjẹ Road Ikọtun gbogbo bi te ba tin bo te ba ti de Ikọtun roundabout ewo marua to nlo si Abaranjẹ Road tabi te ba n gboko bo Abaranjẹ Road ni ke bere e bo le ni Dele Ara Bus Stop apa tun yen le yasi number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaranjẹ Road ni lu Ikọtun lekun bi
4: ibe baba gba wa ero banisoro te le fi pe mi
17: 08068216859 08068216859
16: en de ba so pe ko to jile ko to jile awon do wa laja awon do wa kaaki do wa nde buure tan gbera tan yoju si ikoton itina la fi so fun pe e mo je ka fi akoko yin da ola e dide nle bayi e ma bo ni lu ikoton bi ti baba gba te do si nbe number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaranjẹ Road ni lu ikoton ikoton jina o
18: Ha, ragbenro wa wara ile.
19: Am e born a profession.
18: O da, se won lo ori bo se rin ni. Ori ton te koloba. O tun rin won ku won ku.
19: Ijo olu wa da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
20: Ma je ki ofojo pipe tabi awon isan. To le fa ki ati gba pagbe se odi ni rada owo le. Ori kerike ara nro ni. Abo nwu, ara tita, ara njani je. Kori o ma gba ye, o le ruku. Ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun. Abi egbe kara re nkuta ita latoke dele. Ke yan ma rin ko dabi pe nkan ra lese. Bata ti bo lese elomi. Ko ni mo. Elomi a ma rin a ma ta gege bi keke Mario. Lọ́dá ìsàn ti gbọ́n ni lówó ti ń dá ni wólẹ̀ ti fi ní ṣẹ̀sìn bàbá àgbàtẹ ní bẹ́ẹ̀gì lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859 àbí kó lọ́ kàn sí wọn.
21: Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaranjẹ Road Ikọtun Lagos State.
20: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá àgbà 08068216859 08068216859 wákàjọ fojú inú wo ká sì fi tìta wo.
22: Bàbá àgbàtẹ ní bẹ́ẹ̀gì lójú ṣe o ó lọ egbògi bàbá àgbàdúrà mi gbà.
23: Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Mrs. Zabike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún mú wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ bá dẹ̀ ṣe rìn láńkó ni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin, we have to look good always. We must dazzle, either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, bold earring and the likes fáwọn ìyàwó wọn àti àwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tẹ́lẹ̀ pé wọ́n kórìíra ẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọn lọ church, àsálàtù, party, àwọn wà ń bẹ́ẹ̀. Ẹ lè lo wọn lọ sọ́fíìs, ẹ lè lo wọn lọ sọ́jà, ẹ lè lo wọn lọ sí àwọn shops yín, àwọn store. Ẹ lè lo wọn kẹ look good, kẹ ma dazzle. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. And now our jewelry is running gold replica. They say Emma Lula Lope. So well there to Gara. Emma Ray Wolori Shivishi. Ni Ambi Jewelries and Accessories. Emma Ralo Perete. Adema deliver a funny. Low Perete. Elek pay Ambi Jewelries and Accessories. Sorry 08023496546 0803-496546. 0803-496546. Edele tuba wa so lori WhatsApp bakana. Lori number 0803-496546. Eshegon.
0: Fela ni kan play.
1: O ti aso la fe.
0: Hip hop ni te play jo.
2: Se yin le jo ni. En ti ro, en te pa. E wa n da soro ijo.
20: Ah, de ro nke lenu e. Emi ti fokanu ijo ale oni. E da yan mo.
0: E gbele o. Ki lo fa to tonu?
2: Eh, baba, eyin na ti so panu. Ohun ti awon eyan so ni pe ofa ara to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
22: Baba agba te ni be gi loju ise o. Mo lu egbogi baba agbadura mi gba. Mo so panu.
20: To je pa Olorun lo yo mi. Lo wa n te koloba. Mo bo lo wa ara tita. Oro si so mi jaga ara bayi. Atelese to mo mi le mo. Iye ti da fi seyin. Ewo ni yan mata gege bi keke mario olodun gba wa lowo isan fini pamo awon finish esin ide mi ja oju to ba fakoko eni sofo ajegun wa lodo baba agba
21: baba agba wa ni number 20 amoka street dele ara bus stop off abaroje road ikotun lagos state ero ba ni soro won 0806821-6859 le kan si 0806821-6859 de ronke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
3: gugu apata
24: Band FM
2: 92.9
0: Band FM 92.9 Fela ni kan play
1: Oti Asola

0: mo kì í pé ẹkọ àsìkò yìí mo gbé àlejò kábìtì wá ní ilé agbára wọn bẹ pẹlú mi ohun tí ó sì ṣe wá láǹfààní òun náà ni wọn mú wá fún wa tábọsà.
1: Ẹ kú dédé àsìkò gbogbo tí n tó ń gbọ́ mi o orúkọ èmi tẹ́ ń gbọ́ ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbèmí tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
0: Bàbá ewégbèmí orúkọ yín ó gbalé ó gbàgbòrò nípa lílo ewé àti egbò fi ṣe ọmọlá ilé ore. Ọ̀nà wo ni iṣan ara ń gbà ṣe àkóbá fún àgọ ara.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró ń bẹ̀ dáadáa ara náà ò ní àlàáfíà.
0: Kàbíyèsí o ara wo lálàáfíà. Irú àìsàn míì wo ni ó lè máa ṣe èèyàn tó lè mú àkóbá wá fún iṣan ara.
1: Ẹsẹ̀ atọ́kùn ẹni tó bá ti ní àìsàn tí a ń pè ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ó ṣeéṣe kó ṣe àkóbá fún iṣan ara. Àbí tí èèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ eléka bàbá wa ń pè ní òkú àtọ̀sí àbí kòkòrò àìfojúrí.
0: Kí ni a tún ń pè ní kòkòrò àìfojúrí sà.
1: Bẹ́ẹ̀ni kòkòrò yìí ó máa ń kóbá iṣan ara ni. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé inú iṣan ni ẹ̀jẹ̀ àti omi ń gbà kọjá tí àwọn kòkòrò yìí bá ti wá lè kọlu iṣan yìí ó ṣeéṣe kí ẹ̀jẹ̀ má lè kọjá kòmẹ́ra má lè kọjá nínú iṣan yìí bó sì tó àti kò sì yẹ.
0: Bàbá ewégbèmí kò sẹ́ni tí ò fẹ́ mọ̀ pé nípa iṣan ara òun ni ẹ mọ̀ jù ẹ sì kọ́ṣẹ́ ẹ mọṣẹ́ ẹ tún bá ń lé ẹ lọ sókè òkun ẹ tún mọ̀ ń pàdé dáadáa. Irú àpẹẹrẹ wo wá ni èèyàn lè máa rí lágọ̀ọ́ ara.
1: Ìwọ tó ń gbọ́ mi nílé tó bá ti di pé àti gbé apá di ogun àti gbé ẹsẹ̀ ó di ogun tí ọwọ́ bá ti ń kú tàìtàì tẹ́sẹ̀ ń kú tàìtàì láti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ó lágbára àbí ìwọ tó ọba jí láàárọ̀ tó jẹ́ pé gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ́ ó yẹ kó ti mọ̀ pé iṣan ara rẹ ti ní ìpèníjà nìyẹn. Nìyẹn
0: ṣé àwọn tó máa ń bẹ̀rẹ̀ tí wọn ò lè dìde ẹlòmíì a máa rìn ṣóṣòṣó ṣé ká ní pé iṣan ara tún dà ń dàmú.
1: Ẹsẹ̀ atọ́kùn ìwọ tó ọba ti ń bẹ̀rẹ̀ rìn tó jẹ́ pé ò lè nàró láti rìn dáadáa àbí ìwọ tó jẹ́ pé tọ́ba rin òpó ná méjì sí mẹ́ta wá ti máa mí kúlekúle ẹlòmíì a máa pariwo bàdí lénìí a máa pariwo ìtìkálọ́la a máa pariwo ẹsẹ̀
0: lọ́kùnrin pẹ̀lú iṣan ara yìí.
1: Ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n gbogbo àwọn tí iṣan ara yín dà láàmú náà kọ́ lọ́jọ́ orí ẹlòmíì àìkíyèsí ara ni.
0: Ẹ bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí gangan.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí rè 08062729575 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 ọ́fíìsì bàbá ewégbèmí wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ nínú alápẹ̀rẹ̀ park K2 nílùú Èkó.
0: Àwọn míì wọ́n máa ń sọ wípé àwọn ò rí oorun sùn orí wọn máa lago ara máa ta wọ́n fòòrò bí ẹni pé wọ́n fi àtàpàrà àbí ara máa ro wọ́n ṣé léyìí náà ṣó ní nǹkan ṣe pẹ̀lú iṣan ara.
1: Ìwọ tó bá ti ń rírú àpẹẹrẹ tí ẹ dárúkọ yìí náà iṣan ara ẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn eléyìí tó tún wá fara pẹ́ ni pé ọfà ara wà lọ́tọ̀ iṣan ara wà lọ́tọ̀ àwọn míì máa ń fi oògùn ọfà láti fi wo iṣan ara àmì a máa fi oògùn iṣan ara wo ọfà ara àmọ́ níléeṣẹ́ bàbá ewégbèmí a ti ní ẹ̀rọ ìgbàlódé táfi ṣe àyẹ̀wò
0: táfi
1: mọ̀ pé nǹkan báyìí ní ń ṣe yín táfi ní máa fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá.
0: Orí ẹ̀rọ àfi ní ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn.
0: Ṣé iṣan ara yìí òun náà ló máa ń ṣe àkóbá fún ọlọ́mọ ọkùnrin tí òfin lè ṣe déédéé.
1: Ẹsẹ̀ atọ́kùn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nǹkan pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró. Tí àwọn nǹkan kan bá ti wá lè kọlu iṣan yìí ó ṣeé ṣe kọkùnrin náà má lè ṣe ojúṣe rẹ̀ bó ti tó àti bó ṣe yẹ.
0: Ẹlòmíì àṣẹ ẹ̀kọ́ dákú.
1: Bẹ́ẹ̀ni ẹlòmíì tó bá tẹ̀ ti gbèrò pé kó ṣe bẹ́ẹ̀ tó bá ìdẹ́bẹ̀ láàárọ̀ kan wá lẹ́wọ̀ ẹ̀sìn àbí wọ́n tó ti ń ṣe bí ẹ̀mẹta bí ẹ̀mẹrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé àti ṣe ẹ̀kan ní ìsìn ó dogun fún ẹ̀ àbí ìwọ ọlọ́mọkùnrin tó jẹ́ pé nǹkan tiẹ̀ kéré sọ́jú orí ẹ̀.
0: Ojú àmọ́ àti àti
1: fẹ́ràn ẹ̀ jọ àwọn olùkọ́. Bẹ́ẹ̀ni kò sí ní ti ṣe ni tí ò ṣe wò sàn àtọkùn àmọ́ mò ń fi àsìkò yìí sọ pé tí tó ń gbọ́ mi nílé pé tẹ́ ẹ bá dọ̀dọ̀ bàbá ewégbèmí ẹ̀ ní kábàámọ̀ pé ẹ ṣe wà. Gbogbo wa la mọ bí ìlú ṣe rí àfi ara nìyẹn tẹ́ bá kọ́ délé iṣẹ́ wa ẹ kọ́kọ́ di àǹfààní ẹ̀dínwó.
0: Wọ́n ti ṣàyẹ̀wò fún wọn.
1: Bá a sì ṣàyẹ̀wò lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575. Iléeṣẹ́ bàbá ewégbèmí wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ inú alápẹ̀rẹ̀ park K2.

0: sílẹ̀ kọ̀rọ̀ ó sì sá lọ́sà.
1: Ìjọ kí n ṣubí àdúdàgbà olóògbé ń fẹ̀fẹ̀ ní ṣubí ẹni fi hàn méjì kanra wọn. Lórí ìkànnì yìí ètò ayé kò tọ́ ni yóò máa fa lọ́rọ̀ ìtanijí. Tó o lọ́rin létí pé ìdájọ́ wà lọ́rùn lórí gbogbo ń tàbá gbélé ayé ṣe. Látẹnu bàbá wa Mọ́ràkìlú Àkànjẹ́ ọba olómi tútù. Olùdásílẹ̀ ìjọ Mọ̀ràkò olómi tútù Traditional Prayer Temple International. Ayé kò tọ́ ìjọ Mọ̀ràkò olómi tútù Traditional Prayer Temple International. Ló ṣe onígbọ̀ wẹ́.
0: Ayé kò tọ́ mo tilẹ̀ kọ̀rọ̀.
2: Ara ò gbọ́dọ̀ ní mi, èmi ò gbọ́dọ̀ rí nira. Ara ò gbọ́dọ̀ ní mi, mi ò gbọ́dọ̀ rí nira o. Irọ́ gẹ̀dẹ̀ sunkún àti dẹ̀. Ara ò gbọ́dọ̀ ní mi o. Ara ò gbọ́dọ̀ ní mi, èmi ò gbọ́dọ̀ rí nira. Ara ò gbọ́dọ̀ ní mi, èmi ò gbọ́dọ̀ rí nira o. Irọ́ gẹ̀dẹ̀ sunkún àti dẹ̀. Ara ò gbọ́dọ̀ ní mi o. Ẹ̀ka lẹ́lẹ́ gbogbo ayé, ẹ kú dédé wòye o gbogbo èèyàn. Mo tún ti kọ́kùnrin mo kóbìnrin. Torí ewu ẹ tó wọlé tí ó kàgbò wọ́n mú un so ni. Àgùntàn bọ̀lọ̀dọ̀ tó wọlé tí ó kàgbò ayé a sì mú so. Mo júbà ẹ̀yin tó nílé ayé. Mo júbà ẹ̀yin àgbààgbà fúnfún rìngìrì tí ń bẹ lẹ́yìn mi. Mo júbà Ọlọ́run Olódùmarè ọba Ọlọ́run. Mo júbà òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀mọníṣẹ́ fàyàtì ọba alágbára tó ju agbára ayé lọ. Ọba Olódùmarè alágbára tó ju agbára panipani tàbí agbára jẹnijẹni agbára bàṣẹjẹ òbí tí ń sonígbẹ̀rùn àti agbára èèyàn tó rò pé kò sírú un àti agbára èèyàn tó múra lójoojúmọ́ láti máa paná tí kò mọ̀ pé ojú mọ́ tiẹ̀ ti ń paná ni òsìkà tó paná ojú tì wọ́n ẹni tó taná ìní ojú kì tì. Mo júbà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba gbogbo agbára ọba tó ni gbogbo àṣẹ ọba tó ni gbogbo ìmọ̀ ọba tó ni gbogbo èdè ọba tó ni gbogbo ẹ̀yà ọba tó ni gbogbo ẹ̀sìn ọba tó ni gbogbo wa ọba tó ni gbogbo yín ọba tó ni gbogbo wọn. Kábíyèsí Olódùmarè olùfẹ̀yìntì mi olùdúró tì mí ọba tí ò jẹ́rú ò bá mi ọba tó dúró tì mí tó bá mi ṣẹ́gun oṣó ọba tó dúró tì mí tí ń bá mi ṣẹ́gun àjẹ́ ọba tí ń dúró tì mí tí ń bá mi ṣẹ́gun ìkà ti lé àti tòde ọba tí ń dúró tì mí tí ò jẹ́ kí èròǹgbà ọ̀tá kó ṣe lé mi lórí ọba tó dúró tì mí pátápátá ọba tó dúró tì mí yányán bí ó tilẹ̀ jẹ́ wípé olè lórí burúkú ni nípa kọ́jẹ́ pé bí ìṣòro bá ti dé bẹ́ẹ̀ bá ẹ̀dá láyé yóò máa pariwo só àtàjẹ́ kìí ṣe gbogbo ìṣòro ni tó só àtàjẹ́ bí èmi sì ṣe ń ṣe ìgbésẹ̀ àti iṣẹ́ ìránṣẹ́ mi láti jẹ́ olùtakò ìkà kìí ṣe pé mo jẹ́ olùtakò àjẹ́ ṣùgbọ́n mo jẹ́ olùtakò ìkà agbára wíwù téèyàn bá ní láyé àkànní mọ́rákìyọ̀ ọba olómi tútù tó bá ti ń lo agbára sí negative way tó yẹ pé ìṣesí ìgbésí ayé agbára tiẹ̀ láti pàyànlẹ̀kún tàbí láti sọ yàn dẹ́dún arinlẹ̀ tàbí láti sọ ẹni tó lógo dáláì lógo tàbí láti sọ ẹni tó bímọ dàgàn tàbí láti sọ ẹni tó ti ní láárí tẹ́lẹ̀ bí òkú jẹ́ gbogbo èyí lèmi takò èmi ò sọ pé olóṣó kó mọ́ lo agbára oṣó èmi ò sọ pé kí àjẹmọ́fò mi sọ pé kọ́ mọ́ ṣèpàdé ẹlẹ́yẹ èmi ò sọ pé kó lóògùn mọ́ sá mi sọ pé kán mọ́ pè orí èèyàn níbikíbi tí a bá ti fẹ́ pè ṣùgbọ́n ìtí èmi ń sọ ni pé agbára tá a bá wù ká ni a gbọ́dọ̀ mọ̀ pé ó wà very very limited ìgbésí ayé wa wà limited alásìkò tá a dé a sì lásìkò tá a ń lọ mo ti ṣe mẹ́sẹ́jì fún yín nípa olùkà mo ti sọ nípa bí ó ṣe yàtọ̀ fún gbogbo èèyàn láti padà sóde ọ̀run ojoojúmọ́ tọ́jọ́ mọ́ ojoojúmọ́ tí oṣù dé ojoojúmọ́ tí ìparí ọ̀sẹ̀ ń wà weekend ojoojúmọ́ tí ìparí oṣù wà àti ojoojúmọ́ tá a ṣe happy new year níparí ọdún ó ní à ń súnmọ́ bojì wa ìlà ń súnmọ́ kòtò ìlà ń súnmọ́ gbà tí ó tàn kí la wá fẹ́ ọdún mélòó la fẹ́ lò láyé táwa máa wẹ̀ wí irin tó sọ pé kò sí wẹ̀ tó sọ pé ìwọ la lágbára jù tó sọ pé ìwọ ló mọ̀ jù ètè mi takò ó ní kó lágbára rẹ láti pọ̀ ọmọnìkejì lẹ́kún èmi takò láti lo agbára ìrí rẹ láti fi sọ̀yàn dìdàkudà èmi takò láti jẹ́ kí ìwàláyé rẹ kó jẹ́ ìdíwọ́ àti ìpáyín tètè fún ìwàláyé ẹlòmíì ohun tèmi takò nìyẹn mo ti so orisirisi message fun yin nipa egun mo ti soro nipa egun dile mo ti soro nipa awon ami ati asiri mejejo ti e fi mo beyan ba ni egun tabi to wa ninu egun sugbon oro egun dabi oro moto ni to je wi pe yin lagbaja nlo car iru car wo Mercedes Benz ka ni ati eyan kankan to je wi pe o nlo Toyota o nlo Datsun o nlo Nissan o nlo orisirisi moto moto la pe sugbon ewo ninu re ninu moto mi wa wa ko koro pe oko mu atojo olowo kekere awon oko kan wa to je pe iye ti won ta o la odidi dile awon eyan na ni ngun ori wo ni gbabode awa na ba won sirere egun ti mo soro nipa tele tele mo so egun dile e to pase fun dile lati so iru igbesi aye ti o lo combination calls e to je idile to ye po ko gbogbo dile po egun ran to ko gbogbo idile po mo soro ami egun science se fi le mo pe eyan ti wa la be course egun sugbon loni mo fe soro fun yin nipa egun afikan ran kan loni nitori na iti mo ba yin soro lale ile lori o ni mo pe ni egun afikan ran kan saje wa ma
3: adupe ki le fe owo le fe ba
2: ejo ma binu baba kan ni mo biri baba aye
3: baba aye ko to le nso pe yen akoro mi titu
2: exactly awon gege ni
3: oju ni won won ise imo foloko
2: ejo madam e le so die nipa baba yen fun mi
3: oji se eledumare ni won lana tese bile nijo ti denu ilu eledumare ti nbowo won sise iyanu fun gbogbo ara ilu
2: lati bi bayi ni se bawo ti wa fe dile odo
3: e wa won kan to so kan e kan mo kan lara won ko saju mo to ni
2: abele mi titi bi si bi ba fun tori nita ni je mo n dupe fun eledumare fun se iyanu to nbo baba aye ko to se gbogbo ojo abamata saturday atojo aiku sunday ni baba wa mo ra ki yu akan ni abele mi titi ya soto fun gbogbo ni to ba fe ri won laarin ago mewa aro si mefa irole 10 a.m. to 6 p.m.
3: e ma gba kaadi
2: fun gba akoko te ba wa ni adura mo ra ke elemi titi traditional prayer temple international ibafo branch so wa ni number 7a obo elemi titi house lejo so pe totoro street off toyin street ore meji bus stop lagos ibadan expressway ibafo nipele ogun 0803 914 7266 ati 0807 877 4484 nili adura mo ra ke elemi titi traditional prayer temple international olodumare obade da nla nke pe lonka olooto lo so won gbogbo bi lo ti de gbogbo ona lo ti to bi se lo n gbo ni ro pade olooto si nbe lori le sugbo so won ni idi re ti gbogbo awon to ti foju gan ni baba aye ko to se so pe fele dubare oba deda to ro mo wa ki yu akan ni obolo tutu fu wa lasiko yi ni lana esin bile bi oju baba aye ko to wo ko wa fo pe fele dubare to n gbo obolo tutu si se iyanu ni lana esin bile gbogbo jo aje monday isegun tuesday atojo wednesday le mo baba ba pade ni ilu ibadan ni obolo tutu compound kilometer 128 ibadan lagos expressway ladoju ko yana ti flower mill boluwa jibadan láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta saturday àtọ́jú àìkú sunday ní ìbàfò branch number 7a ọba olómi tútù house ó jẹ́ sọ pé totoro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop lagos ibadan expressway ìbàfò láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. fi gbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yóò kò tán lónìí ó gbà pé olódùbàyò ló rán ọba olómi tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 0803 914 7266 tàbí 0807 7448 nílẹ̀ àdúrà mùràkì olómi tuntun traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà là ń ké pè. egun ó ní àṣẹ tá a pa fún ẹnìkan tí ẹni tí ò mọwọ́ mẹsẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ nínú ẹ̀ ó ní èso burúkú tí òbí ti jẹ tí àwọn aṣáájú èèyàn ti jẹ tí àwọn tó kọ́kọ́ wá wájú ti jẹ ṣùgbọ́n tí eyín ń ro àwọn ọmọtọ́ ẹsẹ̀ dé táwọn ọmọ gbà náà ṣùgbọ́n tí egun yẹn bẹ̀rẹ̀ sí sẹ́lé wọn lórí nígbà tí wọn bá ti jọ mọ̀ ìdílé yẹn ńlọ́sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ́dún arìnlẹ̀ ńlọ́sọ ọ̀pọ̀lọpọ̀ di aláìní ńlọ́sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹni tí ò tẹ́gbẹ́ ńlọ́sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹni tí ò lè rógo gidi tó yàn látòdì ọ̀run lò nítorí pé kálukú lọ́yàn kádàrà ẹ̀ lóde ọ̀run ṣùgbọ́n kò lè jà bọ́lẹ̀ látòkè kẹ́nìkan kó mọ̀ bí ìdí nìyẹn tó fi jẹ́ pé kò sí ẹnikẹ́ni tí ò la ègún kọjá látòrí àwọn tí wọ́n kọ́kọ́ já sáyé ègún yòówù ti bá bẹ lórí wọn gẹ́gẹ́ bí èèyàn ìṣáájú ọ wà lórí àwa tá a tẹ̀lé wọn a sì gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ wípa wà lábẹ́ ègún nítorí wọn lórí kan àwa náà lórí kan wọn ń jẹun àwa náà ń jẹun wọn ń sùn àwa náà sùn wọn ń kú àwa náà sì lè kú iná fi jẹ́ pé ẹnikẹ́ni tá a bá ti bínú ràn kan nínú ìdílé kan wọn ó pe ọmọ lágbájá
4: akanye mora kiyo wani epele o oma lana oma sofela oma figbowo rajo gbogbo igba ti dile mi tan lana gbogbo igba ti dile mi nsi ofela emi o ti waye emi o ti mo sugbon mo jogun e mo jogun oriki yi mo si jogun bi gbogbo esiri mo si ma mori mi ni nitori ko won ki ran ni nipa onje nitan baba mi je nipa so bi an se wo ati bebe lo oni won pe legun sugbon ni ile yoba nigbati awon oyibo oyibo oyibo ti won ko ti won colonize wa won pe ekunrin kan nigba na ni aleni aleni o feran siga to ba ti mo kan tan iye to mukun ni o to feran tonton me awon eyan a ma foro re dasa wa ni o mu siga ju aleni lo tori aleni je oyibo to feran siga be ni oro egun fi kanran kan je egun fi kanran kan o yato die si egun ran abegun dile egun fi kanran kan je egun tan gbe funyan ni individually te le gbe le lowo te fun legun ti o si ma ba egun yi ti o si ma tesi waju lati ma boss itini egun kan boss kan to ba tin jade ninu egun kan yo si bonu mi iru awon bayi ni efigba kankan simi lati ma kiriki iru awon bayi ni efigba kankan simi lati ni bujoko awon eyan yo ma sare ki ọmọ wọn na bayo ọna bayo bi o se fe loko loko kan doju kan o se se wahala se wahala o si loko nigba to loko to tun ka ti bi mo o tun bere wahala o jade lati nu egun ai loko o tun bo sinu egun ai bi mo nigba to tun loyun tan won tun ni omo fe bese wale eyun tun ti bere o tun bere wahala a ti ni egun kan bonu kan yo si mo ti nu kan bonu mi ko ni figba kankan simi sugbon won kan yo ni jora won won o ni je nkan kan na oto ni mi iro ko fe oto ni mi iro mo bi gbogbo egun orisirisi ina pe legun fi kanran kan egun te yo jade nu wahala irise to de le ise to tun bo nu wahala ikorira egun fi kanran kan eyan bo eyan jade ku ninu wahala ilo ai kole yo tun bo sinu egun mi ai bi gbebe eyan tinu wahala ai san ese yo mo toju e o le gba yo odun kan lowo re ngbo ba di polo mi kori oju ti e yo tun bo sinu egun orun o tun yo gbegbe to ba yanju gbegbe yo tun ri pe ise leyin won kan ga yo tun ti bo ni ogun to yo ke ini won pe legun fi kanran kan egun fi kanran kan no maraye fi nse ni ti o je pe individual le na fi nse ke se te yan jogun lara baba egun fi kanran ke se te yan jogun lara ebi egun fi kanran ke se te yan jogun lara ara ke se te yan le jogun ni bi kankan o le jogun e fi kanran kan lara oko o le fe oko ti won fun legun ti iyawo ba mo wahu to si marinrin o le ma jogun egun ran laroko sugbe egun fi kanran kan eyan le jogun e latara ara re ti o si ti ara re lo si ara omo re egun fi kanran kan o je egun to je pe ati so wi pe lati nu wahala kan to ba tin jade ini ko mo bonu ni awon alagbara ye ti awon dologun wa so wi pe ati nu wahala kan bonu wahala kan ni telulu eye lilu to ba tin bonu wahala pojo npa yo tun rolu ti yo tun fe sugunu le omo kuku se o egun fi kanran kan o ni egun ti won funyan teyan ti ni soro kan bonu mi o fugba kan rise o rise tan o tun bere si se ikorira to bere lai ni di kankan o sa de pojojumo lo nbara re no problem oto da kori adua to se lodun oto ni soro mi to tun ma fi sina kori adua lodun tin bo nitori pe o ti asinu egun fi kanran kan egun to so pe o gbodo simi ni bujoko egun to so pe o gbodo ni simi lori omo re akobi re ni kokon rinrinkunrin ti mugbo sugbon gba to roju ti etan leyin to se opolopo wahala to na opolopo owo ise ni eto to bi tele ilo na to bo si wahala ko mo sanle tabi ko bo sinu wahala ko nigbari ogbo oru abi warapa egun fi kanran kan gbogbo gba osa ni nkan to ran gbogbo gba osa ni nkan to ntopole gbogbo gba osa ni nkan tin do laamu o ti e fi gba kankan simi nitori pa fi egun fi kanran kan a fi bere si do laamu ni omo kuku se o egun fi kanran kan buru gan ni egun fi kanran kan o ma dominate gbogbo gbesi aye eyan yo si ba eyan lo gbogbo gbesi aye eyan tutu teyan si le so pe nkan bayi ilo ngbenu le aye se o ma rowo loto o rowo o si lola o si nile o si fe na o lo moto sugbon nkan kan tin so ninu ara ise ni kan ran se si kan inu kindi ni wahala wa tele tabi inu filambia tube ini wahala wa tele tabo ni wahala bp ni lo wa tele nígbà tí èyàn ṣe ṣeṣe tó fẹ́ lọ ó yí padà ó sì lọ di dabẹ́tìsì ó ti di dabẹ́tìsì kú ó tó bọ́ sí mi ó tó bọ́ sí mi jójúmọ́ lọ lọ lé oníṣègùn jójúmọ́ lọ lọ sí hospital jójúmọ́ lọ bá oníkẹ́mísì sọ̀rọ̀ èyàn ó ti rò pé nǹkan bá wá tẹ́lẹ̀ ni ó tó sọ pé ìrẹ́ dà ìkíní ìmọ̀ tó yàtọ̀ nǹkan rẹ̀ ló tún ṣe yóò ní oògùn èyàn tó yàtọ̀ é ṣe nítorí pé ayé fègún kan kan sí ọ ni ó gbọ́dọ̀ mọ̀ dáadáa ó gbọ́dọ̀ mọ irú àdúrà tó bo lódùmarè ṣe ó gbọ́dọ̀ mọ tó sọ fún lódùmarè pé kó ṣe fún gbèsè ayé rẹ̀ kìí ṣe pé ó kàn wá bẹ́ẹ̀ kìí ṣe pé kó kàn mọ́ sáré kiri kìí ṣe pé kó kàn mọ́ sánná ni ó wà nú ègún pé ò ní láárí ó ní wàhálà pé ò rówó ná ó ní wàhálà pé ò rówó kojọ bẹ́ẹ̀ ni ó ti ẹ̀ ní ṣọ́ọ̀bù lọ bẹ́ẹ̀ ni ó lówó okòwò gbèsè jojúmọ́ lóúnjẹ ọ bẹ̀rẹ̀ sí torí òkè bọ̀ sórí òkè ọ bẹ̀rẹ̀ sí sí pẹ̀tẹ́lẹ̀ bọ́ sí pẹ̀tẹ́lẹ̀.

0: Olódùmarè fúnṣẹ́ ìyanu tó ń gbọ́ bàbá yìí kò tọ́ ṣe. Gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọ́jọ́ Àìkú Sánńdé ni bàbá wa Mọ́lá Kìyọ Àkànmí Ọbólómi títí yà sọ́tọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ rí wọn láàrin aago mẹ́wàá àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 10 a.m. to 6 p.m.
1: Ẹ máa gba káàdì
0: ìfúngbà àkọ́kọ́ tẹ bá wá. Nílé àdúrà Mọ́lá Kìyọ Ọbólómi títí Traditional Prayer Temple International Ibavu Branch sọ wà ní nọmba 7A Ọbólómi títí House Sọ́jà Sọ́pẹ́ Totoro Street off Toyin Street Ọ̀rẹ́ Méjì Bus Stop Lagos Ìbàdàn Expressway Ibafo nípínlẹ̀ Ogun 08039147266 and 08078774484. Nílé àdúrà Mọ́lá Kìyọ Ọbólómi títí Traditional Prayer Temple International Olódùmarè Ọ̀gbàdẹ́dà ńlá ńkẹ́pẹ́. Olóǹkà olóòótọ́ ló sọ wọ́n gbogbo bí ló ti dé gbogbo ọ̀nà ló ti tọ̀ níṣẹ́ ló ń gbóni rọ́ pàdé olóòótọ́ sì ń bẹ lórílẹ̀ ṣùgbọ́n sọ wọ́n ni ìdí rèé tí gbogbo àwọn tó ti fojú gan ni bàbá ayé kò tọ́ ṣe fọpẹ́ fẹ́ Olódùmarè Ọba Dẹ́dà tọ́rọ Mọ́lá Kìyọ Àkànmí Ọbólómi títí sí wa lásìkò yìí nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbìyànjú bàbá ayé kò tọ́ wò kó wá fọpẹ́ fẹ́ Olódùmarè tó ń gbọ́ Ọbólómi títí ṣiṣẹ́ ìyanu nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbogbo ajé Monday Ìṣẹ́gun Tuesday àtọjọ́ Wednesday lẹ́mọ bàbá pàdé nílùú Ìbàdàn ní Ọbólómi títí compound kilomita 128 Ìbàdàn Lagos Expressway ládojúkọ Yana sí Flower Mill Bolúwájú Ìbàdàn láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àtọjọ́ Àìkú Sunday ní Ìbàfo branch number 7A Ọbólómi títí House ó jẹ́ sọ́pẹ́ Totoro Street off Toyin Street Ọ̀rẹ́ Méjì Bus Stop Lagos Ìbàdàn Expressway Ìbàfo láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. fi ìgbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yóò kò tọ́ lónìí ó gbà pé Olódùmarè ló rán Ọbólómi títí láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 08039147266 and 08078774484. Nílé àdúrà Mọ́lá Kìyọ Ọbólómi títí Traditional Prayer Temple International Olódùmarè Ọba Dẹ́dà ńlá ńkẹ́ pé.
2: Ayé ò tán ó tilẹ̀ kọ̀rọ̀ ó sì tán lọ́sàn.
3: O gbọdọ̀ jáde mú ogun fi kan kan. O gbọdọ̀ ni láre o gbọdọ̀ rógo rẹ lómi. Kìí ṣe dandan inú kó wálé ayé kó máa fi dojúmọ́ ayé sunkún. Ìṣẹ̀dá Olódùmarè àbí agbára Olódùmarè àbí àṣẹ Olódùmarè àyànmọ́ Olódùmarè kọ́ ló sọ bẹ́ẹ̀. O sọ Olódùmarè ò lè yànmọ́ pé ọmọ fi dojúmọ́ ayé ronú, ọmọ fi dojúmọ́ ayé banújẹ́, ọmọ fi dojúmọ́ ayé sáré kiri, ọmọ fi dojúmọ́ ayé gbàwẹ̀, ọmọ fi dojúmọ́ ayé sáìsùn. O tiẹ̀ ní nígbà kankan tó ní dùnú. Egun fi kan kan ní dọ̀la mu. A máa ń ṣe fún yàn tí a bá ti mọ̀ pé ó lè rìn ẹni tí máa pò máa ń rìn gan ẹni tí máa pò máa ń ṣoògùn ẹni tí máa ń mọ̀ wípé ó lágbára ó ní wòlíì tó tóbi lẹ́yìn ó ní àfà ńlá ó ní oníṣẹ̀ṣe kan ti ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n wà fún légun fìkanràn kan wọ́n àfilẹ̀ wọn nìkan máa jó lọ égún fìkanràn kan ṣòro get torí ń tọ́ran ìṣòro ìtọ̀ràn lọ́wọ́ yóò yàtọ̀ sí ń tọ́ran ìṣòro míì tàn fẹ́ fún ọ a sì gba gbogbo ayé lọ́wọ́ èèyàn a sì sọ̀yàn dòkú ayé a sì sọ̀yàn dẹ́dún arìnlẹ̀ égún fìkanràn kan sì pààyàn sáyé èèyàn wà dòkú ayé wọ́n sì sìyàn láìkú nípasẹ̀ égún fìkanràn kan nígbà tí a bá sì fún gbogbo ègún yìí tí a bá rí pé kò ọjọ́ péréte tí a rí pé kò sokun mọ́ kò sorunkun mọ́ kò ṣàgbára mọ́ gbogbo ẹ̀ ó ti di bá mi wọ́n wà yọ̀ǹda rẹ̀ wọ́n á fi ọlẹ̀ ilé rí àwọn tó ti darúgbó bẹ́ẹ̀ tí wọ́n wà máa ṣiṣẹ́ tó yẹ kí ọmọ ogójì ọdún kó máa ṣe àwọn arúgbó bẹ́ẹ̀ wọ́n wà máa ṣe wàhálà tó yẹ kọ́ ọmọ ọgbọ̀n ọdún ṣe nítorí pé wọ́n fi ègún fìkanràn kan fàsìkò ẹ̀ ṣòfò wọ́n fi ègún fìkanràn kan wọ́n fi dá dúró wọ́n sì fi àsìkò rẹ̀ wọ́n fi játa ọmọ ṣe o ègún fìkanràn kan ló fà á gbogbo ẹ̀yin tẹ́ darúgbó dẹ́ ń sọ́bà ẹ̀yin tẹ́ darúgbó tẹ́ pé orí ní òru ẹsẹ̀ ọjẹ́ ó dùn mí mo sọ́rí inú mi ò dùn láti sọ pé ìgbésí ayé tí ẹ gbé yìí ìgbésí ayé ègún fìkanràn kan ló fà á ṣùgbọ́n o ọgbọ́n ọlọ́gbọ́n là fi kọ̀rọ̀ ẹni gbogbo tá ń gbọ́ lálẹ́ yìí Olódùmarè ń gbẹnu àkànní ọba Olómi tútù sọ ni kì í sì ṣe pé kàn mọ́ gbẹnu mi sọ̀rọ̀ ń kúrò bẹ́ẹ̀ Olódùmarè mọ́ mú mi lọ sínú òkun níbi ọgbọ́n ńlá tó tóbi níbi tí omi ti ń hó yayaya yóò sì ní kí n dúró ní àárín gbogbo òkun kí n máa fọhùn màá sì máa fọ̀ láti ìsàlẹ̀ òkun omi ò sì máa jákè níbi ibú ńlá níbi tí omi ti ń pariwo níbi tí omi ti dúró tójú agbára níbi tẹ́nì kankan tó jẹ́ ọ̀gbẹ̀rì ò lè wọ̀ níbi tẹ́nì kankan tó jẹ́ ọ̀gbẹ̀rì tí ò lè wọ̀ ibẹ̀ làkànnì tí máa ń fọhùn wà iná ló fi ṣòro fẹ́nìkẹ́ni láti pa náírà wọ̀ mi nítorí pé ọlọ́run Olódùmarè lọba tó lọ igi mi kì í sì ṣe tẹ́nìkẹ́ni lè fà tó bó ti wù kó gbóná tó nítorí pé omi Olódùmarè fẹsẹ̀ mi lé ni mò ń tọ̀ ẹ̀rù ò sì bà mí láti ṣe nǹkan kan nítorí pé ẹran ni níṣẹ́ láà bẹ̀rù àìkè bẹ̀rù ẹ̀yìn tá a jẹ fún ìjẹ́ mo múra ní ìsìn mo fẹ́ wúre fún yín mo fẹ́ sọ̀rọ̀ sí ní ìgbésí ayé yín pẹ̀lú agbára tí a fi pè mí láti jíṣẹ́ nílànà ìbílẹ̀ mo fẹ́ gbé agbára ṣe ọ̀sun omi tí ò ṣe ta ní kókó ṣe tí a sọ sọ̀rọ̀ mo fẹ́ ṣe àyípadà mo sì fẹ́ fi òpin sí ègún fìkanràn kan nínú ilé ayé rẹ̀ ǹjẹ́ mò ń sọ pẹ̀lú agbára Olódùmarè ọba àṣo ǹjẹ́ mò ń pàṣẹ pẹ̀lú agbára Olódùmarè ọba kan ṣoṣo ǹjẹ́ mò ń tú ọ lẹ̀ nínú ègún fìkanràn kan ègún tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ kí òpin kó débà wàhálà tó to ran lo ki opin ko de ba uwo to wo mo lo su yi lo bo se ngbo mi o le ayo ko so ninu re iwo to wo ko to nwaya lo su yi ko si pade eni keji re to je fun ha re gbogbo to je soro nkan mo di petele gbogbo eyin tin de gbese e gbodo je gbese mu omo alase ni mi mo npa ni nitori olodumare lo ni ki mo pase gbogbo owo to ra laanu lo bere si ra laanu o gba adagbe adafa ko to ni gbese aye re olodumare lo ni oni ki mo so be gbogbo en tin sense to logun gbogbo ogun to lo ko si ba nu ko ba sise o si gbodo buro re mo ko tan be kesan na si tan be gbogbo soro ton ba o gbogbo soro aisan nu emi bi inu bibi aisan nu emi o di yiyan aisan nu emi gbogbo wahala inu won kan inu fufu gbogbo nkan aisan nu emi ara kan ti e je keyin orogolo mo pase loni lati oni yi lo gbogbo aisan nu emi re yo si duro yo si dakeje be o si ni aisan yen mo ije bo ba se jade ni ogun ore nu re ko dun maye nu ise re ko dun maye nu ise re ko dun maye nu gbogbo irin ese re ko dun maye nu e to ba ni sere odun mo nu tori po soki igbo ikani a je ki igba ikani awon elebo logun ti won je ika eyan wo ti won o fi agbara won sere ikani won e ba loku bi to gba to ba ti bo mi ni paro ni ka o to ba ti bo mi we iparo ni ka o akani mo ra kiyo ojise olodun mare ni ni yan esin bile mo si sise ranse lori gbesi aye wo to gbo mi latori radio wi pe gbogbo tin po lekun bo se gbo mi mo pa lase ko mo di ayo ko mo di erin o gbodo sunkun mo o gbodo je gbesi mo o gbodo lare mo o gbodo seru egbe re mo o gbodo soro so mo o gbodo sinu bi mo ki aye re ko gbagbara tuntun ki gbesi aye re ko gbagbara otun o si gbodo wonu ogun mi lo gbogbo ogun fi kan kan mo bo mi pa nitori pe aleni tin mu siga ti omi ba kan si siga kan to mu tan yo sese ma wa sana kiri ni isana ta yo to fi tanna fun ogun mi ninu aye re won o ni ri olodumare yo fopin si wahala re olodumare yo fopin si aile re olori olodumare yo fopin si aitegbe re olodumare yo fopin si nisimi re gbogbo kesoro yin lale gbogbo kesoro yin bi mo se soro yin ko ma di petele yo sebe yo ri be yo sebe tole olodumare oba lorun agbara ti mo ni niyan ti mo fi sise ranse mi agbara so se atawise ni lana nipasẹ osun oye ye ni mo oni ki eni de so amawo moro ibi ta pe mi sinu emi o si latako ni nesi kankan matako ni o nitori atako pelu ti mo nse o tako olodumare ni iwo atọlọrun olodumare ile lejo yo ye yin kale eni fi se agbomo e mo mo se eni sise yo sebe yo ri be lọlọ lọrun olodumare oba lọrun emi te ti gbo mi latekan emi na ni mo rakiyo akan oba olomi tutu oludari ijo mo rak olomi tutu traditional prayer temple international ni ipinle oyo ogun ati ni ipinle eko eni kenin to ba ni nkan to fe ba mi so e le pe mi sori ero ba mi so ro mi 08039147266 080 39 14 72 66 tabi 080 78 77 44 84 080 78 77 44 84 mejeji le fi le ba mi soro ni WhatsApp e se mo dupe gbogbo en te ni e mo npe mi te ni mo busy e jo mi ko o adura yin ni gba le wa lori yo dara fun yin yo si ro yin lorun aye yin o ni dada aye akoba tubaka nje titi ojo mejo ta to ma pade lori eto yin eto wa aye ko to ile oni le yin ona ni nani e ni sise for melomi je aye yin o ni baje bi aye baba akoba tubaka o daro o